0: 32 FM 94.9
1: Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
2: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́, má gbẹ̀yìn o.
3: Àṣẹ tí ẹnu mi jáde láàrin àwọn ológun ènìyàn, ògo tí ẹ máa jáde wá. Gbogbo ẹ̀yin ológun ọmọ ẹ̀sàmẹ́, mo rán àṣẹ jáde, àní láàrin àwọn ológun ògo tí ẹ tó máa yọ jáde. Mo ní wàá tayọ. Mo ní wàá tayọ. À ń pè kíní kan ní ẹ̀mí tí tayọ. Lórúkọ Jésù, ó yẹ kó wọnú ayé ẹ̀. Kó wọnú ayé ẹ̀. Kó wọnú ayé ẹ̀. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. In the name of Jesus. Ayé àdìdì. Wà jẹ́yàn. Wà dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostela ti wòlí SMO Mustafa JP Baba Sebi Oba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ wà ní Gbaremo Idobi Airport Area ní ìlú Ìbàdàn lórúkọ Jésù. Wàárí ànúgbà. Mo ní wàárí ànúgbà. Mo ní wàárí ànúgbà. A ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Thursday àti ọ̀pọ̀lọpọ̀ Sunday mo máa wà ní ìlú Èkó Lásù Igando Road Hotel Bus Stop. Sọ pé Sebi Oba ló ń lọ, kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀. Láàárọ̀ yìí àkànṣe àdúrà, make sure pé tó o bá ń bọ̀ ń bẹ̀ jẹ́ kí omi kó wà lọ́wọ́ ẹ̀. Àkànṣe àdúrà ó wà ní àárọ̀ yìí.
4: Lágbára Ọlọ́run, ìsọ òru máa wà ní Igando lọ́la pẹ̀lú àwọn akọrin oní kọ́nsáàtì wọn lọ́la. Òru yẹn máa ní agbára. Ẹlẹ́rìí dòdò la ó fi ṣe mo gbàdúrà lórúkọ Jésù wàárí ànúgbà. Lórúkọ Jésù wàárí ànúgbà. A ti gbà nílùú Ìbàdàn lánàá, a gbà nílùú Èkó lónìí.

0: ọmọ wọn bá ṣe ẹjọ ìyẹn tẹlẹ òun ṣẹjọ ṣùgbọn àwọn ọlọpàá wọn sọ fẹ ní ẹwú pé pé kó ṣẹjọ kó purọ mọ ọkọ mi ṣùgbọn ní inú òun ṣàǹtì wọn àwájú mọ owó ẹni wọn ní òkè òkè wá ní 12 ọjọ kejì ó fọkọ mi sínú inú prison wọn ní kí n wá ní ọjọ kejì tó wà lọ ní ọjọ kejì ọlọpàá yẹn ní kí n wá ní 12 ilé ìdébẹ̀ láti 7 wọn gbójú sókè nínú olúwa ọlọ́run ṣe bí ọba gbogbo ohun tó ń jẹ́ ìwé ẹjọ́ níwájú ọkọ mi bá mi fàya ó yẹ kí n wà ní lúfà pẹ́ fún àdúrà ọjọ́ mẹ́ta ṣùgbọ́n sátani gbé ogun tiẹ̀ dìde ọlọ́run ṣe bí ọba oṣù tí ń ṣe oṣù ìfàmìlóríyàn rẹ wá jẹ́ kí oṣù yìí ọjọ́ yìí tí ń ṣe ọjọ́ ìfàmìlóríyàn rẹ jẹ́ kó ṣẹ́gun fún ọkọ mi kó fa gbogbo ẹjọ́ náà ya wọ́n á gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á jáde police station mi ìdẹ̀fẹ́ lọlé ẹ̀mí wa ní kí n lọ ṣọ́ọ̀ṣì tó wà ní ẹgbẹ́ police station yẹn wọ́n á wọ̀bẹ̀ wọ́n á gúnlẹ̀ wọ́n á gbàdúrà wọn ọlọ́run ṣì bí ọba wọn kò lọ́wọ́lọ́wọ́ báyìí ọbẹ̀ ní lúfà pé àdúrà sì ń lọ yẹ kí n wà ń bẹ̀ wọ́n á fẹ́ kó wá jẹ́rẹ̀ agbára rẹ kó wá rán agbára àti àánú rẹ láti lúfà pé kò fi fa ìwé ẹjọ́ náà ya pátápátá kọ́kọ́ má ṣe rí ẹjọ́ nígbà tó wá di 12 tí mo lọ wọn á kó ṣọ́ọ̀ṣì náà mí ní kí n sọ ìtọrẹ àánú sí ṣọ́ọ̀ṣì náà mo sì fi ìtọrẹ àánú wá jáde mo ṣe wá lọ àdọ̀bá wọn gbogbo àwọn èèyàn àwọn láńlọ́ọ̀dù bọ̀ wọ́n dìde gbogbo wọn kún rẹ̀ àwọn tí mo rò bíá pé àbí àwọn ni ọlọ́màlù kò wá ń ṣe yẹn ẹni tí mi tí ò tiẹ̀ gbọ́ sí rárá tí ò mọ̀ sí rárá òun ló wá gbé ẹjọ́ náà lé orí tó fi paná kéèsì yẹn pátápátápátá tó fi rìlíìsì ọkọ mi ní ọ̀nà tó yà mí ní ẹnu bàbá ṣẹ́gun ọlọ́run á máa ṣàgbára yín dọ̀tún ìfàmìlóyún ní gbẹ ọlọ́run á ṣe ní arúgbó wòlíì fún wa jésù olùwàwà àánú.
1: Sọ pé ìwé ẹjọ́.
2: Ìwé ẹjọ́.
1: Tí mi ò mọ̀ díẹ̀.
2: Tí mi ò mọ̀ díẹ̀.
1: Sọ pé olúwa fàyà.
2: Olúwa fàyà.
1: In the name of Jesus.
2: Amen.
1: Gbogbo ìwọ́n tó ní ẹjọ́. Jẹ́ ká mi ọ̀pẹ méje mo pálásẹ̀ omi ẹjọ́.

létí òkun wọn mú ẹ létí ọ̀sìdàrà wọn ni ọlọ́dà nǹkan sójú àṣejì rẹ wọn ni ògbé lọ sọ́sùn òṣogbo gbogbo ìrèké àdó àti gbogbo ẹ̀tọ́ ọ̀dà sí ọlọ fọ́kọ ẹ̀mí rẹ ló ń jẹ ni ọlọ fàyẹ ẹ̀mí rẹ ló ń jẹ ni à ń tọ́ ọba jẹ́ sísítà bí mo ṣe sọ lánàá náà nìyẹn tọ́ ọba jẹ́ ọmọge tó ń gbọ́ mi tọ́ ọba ní ọkọ ẹ̀mí àti ní ọkọ ayé yìí.

gbàdúrà fún yín. Ọlọ́run má jẹ̀ mórí òkè ògo tẹ́ ń sìn, a gbàdúrà fún yín. Lórúkọ Jésù ẹ ò ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Lórúkọ Jésù ẹ ò ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ilé ológo tẹ́ ń lépa lórúkọ Jésù ẹ ò ní pàdánù. Bẹ́ ṣe ń kó wa kiri láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́ ń fomi rin ọgbà wa lórúkọ Jésù, ọgbà tí yín ò ní gbẹ o. Àwọn ọmọ yín ò ní dòkú, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú o. Èmi náà ti ní ẹ̀rí o. Ìsọ̀kalẹ̀ orí òkè ògo àwọn ọkùnrin ní ìlú Àṣejìrẹ́ ní ìlú Ìbàdàn lánàá, mo ní ẹ̀rí o lórí ọkọ mi o. Ní bíi a month ago, ilé náà wà láti bí, mo lè sọ pé láti bí 10 years. Ọ̀kadà náà ń ṣe, ìgbà tó lọ́kadà yẹn ti sùn, wọ́n wà nílé pẹ̀lú mi, kò síṣẹ́, kò sí anything. Mo ṣáà manage, mo ń forí rọ gbogbo responsibility tó wà nílé. Ní bí a month ago, èèyàn kan ló ṣàbá wọn oríṣẹ́, ó bá wọn oríṣẹ́ yẹn sí hotel ńlá ń bì kan wáyé, wọn ní kan máa ṣe security ńbẹ̀, a month ló ń ṣe. Ìgbà tí bàbá wa ń pariwo lórí rédíò pé program àwọn ọkùnrin wà, ẹ̀yin ìyàwó ẹ̀ tí ọkọ yín síta, èmi náà bá ti ọkọ mi síta pé ó yá ẹ wá lọ sí ìlú Ìbàdàn lórí òkè ògo ní Àṣejìrẹ́. Mo ní tẹ bá ti débẹ̀, mo ní wọ́n ní níwájú Coca-Cola, wọ́n ṣàgbéra, wọ́n lọ ń jẹ ta yẹn. Ìsọ̀kalẹ̀ tó ń dé lánàá láti ìlú Ìbàdàn, wọ́n wá resume padà síbi iṣẹ́ wọn. Bọ́ ọ̀gá wọn ṣe pè wọ́n nìyẹn tó ra America ló wà. Ó ní níyì bóló wà láti jẹ́ta tí mo ti ń wá ẹ. Ọ̀gá mo sọ fún yín pé mo fẹ́ sáré débì kan, mo ṣe ń bọ̀ gan ni. Mo ní sí ìpadà sílé, mo ní kí n sáré yọjú síbi iṣẹ́. Nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí ni pé mo fẹ́ padà sí America. Mo fẹ́ kó bá mi handle gbogbo àwọn nǹkan tó wà bí ò ṣe security mọ́. Mo fẹ́ kó ṣe

ẹni ìwọ tó ń gbọ mi lọwọ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o

kí owó rẹ ṣiṣẹ fún ọ jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ lọdún bẹẹ sì ni kò sí ìjìyà tó rọ mọ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹdínwó tó tó ìdá mẹwàá 10% ní gbogbo ìgbà tó bá ra data tẹnu lásán kọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ airtel

ilé ọ̀nà oníkẹ̀ẹ́gbéra lẹ̀. Ọ̀nà àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà àbáyọ ìyẹn ti solutions. Òye àga. Bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá. Ọ̀nà ti ṣí àti ìgbà ìyẹn fún.

0: together.
1: In a fast-paced world,
2: Funke
1: is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
3: Nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ìbalẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀ dáadáa bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé pinnu ló kan àyà ara rẹ o Venitone Clean Sanico Sermon agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé Venitone Cleanser atẹ́gẹ̀ṣe maradán bíi korosin Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 ilé-iṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ òun rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọfíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí
6: 0707 460 3911. wípé lọ́dún 2026 bẹ́ẹ̀ gbèsè kó o bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí online dynamics àti bsb study abroad ní canada àti ní london work permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bíi netherlands finland luxembourg norway ireland and canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní canada london finland ireland hungary australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ online dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí china april and october europe germany and netherlands june 2026 south africa may ló bọ́ sí london november 2026 ní ti bsb ìrìn àjò tó ń kọgbọ́n fìmọ̀ kúmọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé business supporting business international online dynamics àti bsb wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó àti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórìn ìrìn àjò fọjọ́ pípẹ́ tí ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o adépàtẹ abẹ́bí crescent up edition police station jẹ́ríkò ìbàdàn telephone 08102738145 àti 08032429497 online dynamics jẹ́ ọ̀kan nínú alábàṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.
7: Growing moments are filled with chances to be active and learn.
8: Did you see, Mom? I made such a big jump.
9: Great job, my boy. You get better with each game.
7: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: I feel so strong.
7: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
10: Afiju woja wani bendeke. Obun woja pa shio shio. Obun shio shio. Nyo rewu afiju wole. Shibiton dale si unwa bojumo. Oti di wa odano ni wili ojo. Hajiwi ole. Sukwa agbado. Ora umi. Unbe babo li suju titi. Lai bikita. Kadale suju agbara. Lai nani akoba tiyo tenye yo. Ayika tumo toni toni. Unwa agbibi todo uwo. Ni mu idagba soke iba ujo. Ajotin resibo wafu ufi. Unwa igbofino ni wili ojo. Oyo state rule. Rule of Law Enforcement Authority. In Ketata o. Ajati o sonu. Niki igbofiri olode.

0: Ojabo Kedino Baba today, when he Maina was convicted, Maina's sons was equally convicted for the same offense. Ebe ye rese ti Baba Jiyare. Won wi pe omo na je titi e na. When Maina was probably released, unknown to Nigerians, it is likely some baristas have exploited at Bebelo. 0705-5949 tabi 0809-7000-949 plus 234-906-2000-949. Hello? Hello, Taro. Eka, Arosa, Aruko, yin ati biti etikluwa.
1: Aruko, ni ni ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati biti ati Oro Nigeria ti twa pero fo meriwo nba wa ta pira lo mo Nigeria awa ni ka la juale pelu oro ti mi ke ti en so o n so oro ti omo e ko gbo je pe lo to ni won yi nkan yi won fo awon eyan ni e ni gbe lati lo di pe e mo an o re ka nko pe n te mu wa ko ni won ta o wu ni bi ke so yi to ba ji n soro yi Àwọn èèyàn ó tún kò gẹ́gà wọ̀nyí sí àìlá ìlú ìlú pé ṣe fẹ́ wọ̀nyí. Tó tó wáyé pé bẹ́ẹ̀ ni ìjọba tó wà lóde yìí. Tó bá jẹ́ àìjọba ìjọba fẹ́ sì wà àwọn ọ̀nà ọlọ́run o. Nàìjíríà ti bá jẹ o.
0: Àmì ẹ ṣeun, àmì ọlọ́run. 0809-7000-949. Hello, ẹ káàárọ̀ o.
2: Ẹ máa kú ẹsẹ̀ máa kú sẹ́.
0: Yes, sir.
2: Kọ́mí ìṣẹ̀lẹ̀ látàmúlòkọ. Ọlọ́run ọba mi ti máa ń gbá yẹn yóò gbọ́ àlọ́ gbogbo àwọn tó dájú pa ẹ̀ á dájú pa ẹ̀ sì máa rẹ́rìn sára ìlú padà tó tọ́ ọ ẹ̀ ń káàbò lóòótọ́ ẹ̀ ń káàbò ṣùgbọ́n ẹ tó ń ka nǹkan míì mọ ẹ̀ rántí àwọn tẹ̀ ń fi yà jẹ́ àwọn tó gbóhún oorun tẹ́ ń jẹ́ débi tẹ́ ti ń kówó lo òkè òkun tẹ́ ń jẹ́ débi tẹ́ ti ń lo mọ́tò tẹ́ lò rí tẹ́ ti gbé kẹ́ débi tẹ́ ti ń lo gbogbo nǹkan lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀ wá rántí wọn mọ́ ìbẹ̀rù ọlọ́run ṣe pàtàkì o. Àwa náà kọ́ ni a tún tẹ̀lé yín ni a tún padà dé.
0: Ẹ ṣeun, àdúpẹ́. Pẹ̀lú ẹ ká yà orúkọ yín.
3: Ẹ ká yà.
0: Ẹ ṣeun.
3: Ẹ jí ọ̀la kò sí Charles. Ẹni ọba ẹ kú ṣá.
0: Ọmọ ìjọba.
3: Ẹjọ mo fẹ́ sáré sọ nǹkan ìtàyè fún mi wá ní ẹjọ́ àwa tá a bá ń gun márúwá ní ìṣẹ́jà máa wà tà láàtó. A ti ń gba fóònù àwa èèyàn lẹ́nu ọ̀sẹ̀ oṣù ọ̀sẹ̀ bíi méjì báyìí a ti gba fóònù à wọ́n ti yọ fún oyin ẹ̀rọ ẹ̀dọ́gbà tó wà ní márùn-ún àìsàn ti fi ń jalè ìbàdàn ẹ̀kú ṣá.
4: ìjọba ń ṣeré yẹ́ òṣèṣẹ́ bẹ̀rẹ̀.
0: òṣèṣẹ́ bẹ̀rẹ̀ kódà
4: lójú
0: ọ̀nà ọmọkọlá wa ń bí báyìí.
4: fíkìmù wà nínú ilé bíi fíkìmù wà nínú túnde ìbàdàn wa.
0: àdúró rẹ
4: ni o. wọ́n ṣàánú ẹ̀yàn tán ti fi wèrè lọ́wọ́.
0: wọ́n á jẹ́ àgbà ní o. ẹ̀ mọ́ tẹ fóònù lẹ́nu márúwá ni o.
4: àwọn obìnrin máa ń dùn mí wọ́n á mú ibi tí wọ́n ti mú lé wọ́n á gbé sẹ́tì ọ̀n gbọ́ voice note.
0: àìfọ́tìnì.
4: ẹ̀mí ẹ fẹ́ bọ́.
0: ẹ káàárọ̀ o.
5: ẹ káàárọ̀ àǹtí bí n pé.
0: ìyá bí n pé orogún mi ẹ káàárọ̀.
5: ẹ káàárọ̀.
4: bébì mi.
5: mo kí mi salambo.
4: bébì mi.
5: ìyá elizabeth ni látọjọ ṣẹrí ti wíkẹ yẹn lèmi náà fẹ dá sí. ó fi hàn wípé ibi gbogbo ìbò tá a lọ máa ń dúró sínú oòrùn tá a máa ń tò tá a ṣe ó fi hàn wípé kì í ṣe ìbò wa ni wọn kà. odidi ẹnìkan ṣe wá máa dààmú nàìjíríà tó bẹ́ẹ̀ yẹn. odidi ẹnìkan kó máa dààmú orílẹ̀-èdè. alágbára yẹ kó rọra ṣe èyí lẹ gbígbẹ́ ń yọ ọ̀yàn kí ló dé gonú. ọlọ́run á mú wọn o.
0: ọlọ́run á mú wọn táwo bá lè mú wọn
6: ọlọ́run
0: á mú wọn.
6: 0809-7949
0: ẹ káàárọ̀ o. ọ̀sán yes, àrùkọ
6: yín. gbẹ́kẹ́ ètò.
0: orúkọ yín.
6: mr abayọ̀ ni láti ringo.
0: yes,
6: à ń gbọ́ yín sir. ok ẹ ṣe ẹ̀kọ́ ètò. àwọn olórí wa tá à ń dálẹ̀ ẹbí díẹ̀ náà ni o.
0: ẹ ṣáwo.
6: because à ń gbowó lọ́wọ́ wọn. àwọn ará ìlú ń gbowó lọ́wọ́ wọn tí owó ìsádẹ̀ ń gbowó lọ́wọ́ wọn kò sí nǹkan tá lè ṣe fún wọn tó lè ràn wọ́n wọn bí ẹ ti pè fún wọn kò lè mú wọn ìyẹn dúró báyẹn. bàbá tó yànnàná fún wa wọ́n ní Maina ó kó almost be 1 billion ó kó jẹ́ ṣé ẹ̀ ń gbọ́ mi mà.
0: ẹ ṣe pápá àpá ń gbọ yín.
6: ṣé owó yẹn nígbà tí wọn rán lọ fẹ́ wọn ṣé wọn ń gba owó yẹn padà lọ́wọ́ ẹ̀ àbí wọn gbọ́ padà lọ́wọ́ ẹ̀ àbí tó bá ti bó ti tẹ̀wọ̀n dé ni mo tún ń bá ó náwó ẹ lọ ẹjọ́ ẹ bá ń lè lọ́wọ́ àyànnà náà yẹn.
0: àwọn
6: tó kó oúnjẹ tí wọ́n mú yẹn tó bá gbé wọn lọ sẹ́wọ̀n.

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlé tí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: bí gbogbo igi bá ń wọwé nígbó igi ọ̀pẹ ò ní wọwé láéláé ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ó mọ sọ bí ẹ ti ń nàka bẹ́ẹ̀ náà mọ kàn síra wọn létí àmọ́ ṣáájú kó o tó sọ̀rọ̀ ìwọ náà kọ́kọ́ rí dájú kó o fi rẹ̀ sí pẹ̀ntó fòpin sóyún àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí lórọ̀ mọ́ kóbi ó fòpin sóyún àìròtẹ́lẹ̀ lọ́pọ̀ ọgbà ó ṣeéṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu bẹ́ẹ̀ ló le kéré kọ́rọ̀ ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀ ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dá àbòbò rárá lọ́pọ̀ ọgbà nípalára ètí ẹ̀ mọ́ ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ bàbá ẹ̀gbẹ́ ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbé ìgbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí èèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́ ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wò ni ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin kí ló ń tó ṣe ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mí là ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbé ìgbésẹ̀ tó léwu ẹ mú ìjì àánú yàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902-7770-177
1: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
2: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé lárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn kan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ni CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọ́n rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wo pe eni ton sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se be n ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu yo se to ba ro mi leun lato se merin titi de ose di meji la daughter that is 48 weeks tin ba mo se mejo tin ba ti san ose kini keji keta ke ni sidike mo pe eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti sidike wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te furuko yin si te fi phone number yin si e ti ra won yen wa ti o ti mo kiyin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni e pe kakakiri
4: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le ti mari office wa e le pe ti mokola yen ti 07074543005 at any office ni apata na ninu lepo sanctuary filling station opposite Funeral supermarket ele pe apata si 07074603911 bakona atuni ni ogumoso ni shop 3 and 4 free mall shopping complex opposite former Nitel oni ewa ni Alajiki road Taki ogumoso ele pe wa si 07074857555
2: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se ba oni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na e seun
5: CDK there for you
6: oh yeah Alubata nrese jabata onilu dudun fitunu gbowe apodunu be alu sekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu baraye
7: 32 fm 94.9 laughter house orioke tete premier mokola ibadan
8: From motivational
9: to news
8: to sports and talk,
9: we'll give you all you need to make the best of your day.

ọjọ́ tó o bá ti kọ̀ pípẹ́ mi ò ń ṣọ̀dẹ́ o ìjọ ẹ̀ ló ti ní problem pẹ̀lú ọmọ èèyàn wọ́n fẹ́ kó òtútù wọ́n fẹ́ kó òdún rárá wọ́n fi òrà mọ́ ṣe jẹ́jẹ́ àrò rẹ kó mọ́ tútù ń gbogbo ògbà wọ́n á lò yọ́ná ìjọ tó o bá tún ti ń paùndà tó o ń ṣe ń jì ìjọ náà tó wà láàádé o ìjọ bá ti rí pé àbọ̀bọ̀ yìí ti ń gbọ́n ṣá ọ̀pọ̀ á mú ọ lọ́wọ́ torí nǹkan tí wọ́n fẹ́ jẹ torí èrò tí wọ́n wàá dọ̀tẹ́ lòmíì tó bá dọ̀tẹ́ níyẹn tán àwọn àdọ̀rẹ́ ẹ̀ líta ọjẹ́ jára ẹ bá bá ti ń lú ọ tí ń rí ọ lò ìjọ bá dijọ́ ọjọ́ kan tó o pé ìlòtẹ́ lòmíì tó mi ọ̀ ṣe mọ́ ìjọ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú wọn wọ́n á ti gbàgbé gbogbo ọdún tí ẹ ti rí ọ lò ọjọ́ ọjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní hèètì ẹ ẹ wá mọ ibi tọ́lọ́run ti sí ní ọ gbogbo everybody yìí wá bí ọlọ́run ti ju gbogbo wa lọ́nú ayé ọba tí kìí gbẹ̀bi fálàrí tí kìí gbárí fẹ́lẹ́bi kò sí bẹ́ẹ̀ ṣe lè pákéèjì irọ́ tó ẹni tọ́lọ́run ò ní dá padà kò ní dá padà o kò sí bẹ́ẹ̀ ti ṣe lè bàá jẹ́ tó ẹni tọ́lọ́run ò ní dá dúró kò ní dá dúró o ẹni tá a ti kọ òkè máàyè rẹ̀ kò ní wálẹ̀ o ẹni tá a ti kọ́ páàyè òkè láyé rẹ̀ ní rí lẹ̀ lẹ̀ o òkè yẹn náà lẹ̀ ti máa bá o ọlọ́run ọjọ́ wá ká ní pé èrò ọlọ́run lè rò èèyàn ni ọlọ́run ó ṣètò òjọ́ wá o ká ní pé èrò ọlọ́run lè rò èèyàn ni kọ́kọ́ lánàá àná là ń sọ̀rọ̀ yẹn ìka o ayé ìbádùn ayé ìbárọrùn ayé ò bá dùn kò bá tòmí alàgbà ọba tó gan ta ni ṣe ni kálukú ń ṣe bó ti tó àti èyí tó yẹ lálejù mọ́gọ̀ lágọ̀jù ọ̀dà o àgọ̀ ọ̀dà o àtàgọ̀ àtọgbọ́n ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ lè dá fi lọ ayé o mọ́le lálejù mọ́gọ̀ lágọ̀jù wà láàrin méjì mọ́tutù jù mọ́gbóná jù bọ́ bá ti tutù jù yọ dàbí pọ́dẹ̀ ní ọ́ bọ́ bá gbóná jù á dàbí pé wọ́n lè gbé múlẹ̀ ó ta ọyìn ibo là ń lọ láàárọ̀ onílẹ́jọ́ thursday throwback thursday láàpẹ̀ Throw back Thursday, la ma pe o. Abi ma ranti awon nkan to ti waye sele seyin.

0: Hello, Eku Ojuma Ekaaro.
1: Hello, Ekaaro.
0: Ekaaro, ma. Yes, ma.
1: Igba ti wa fitila la wa na lo.
0: Fitila.
1: Ta koko je ko so. Alo fitila. A ton lo gas lamp.
0: Gas lamp wa.
1: Fitila ni. Gas lamp wa.
0: Beni.
1: Gas lamp. O ma pump we ni. O ma pump we.
0: Awon iso le man tin je be.
1: Ni adere.
0: Iyo.
1: Ni gas kinkini yen wa te yan ba si lade. Iyan ri gas kinkini.
0: Beni.
1: Gas lamp wa. Wọ́n máa ń pọ̀mpù ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kó múná jáde wọ́n á pọ̀mpù ẹ̀ kó tó múná jáde.
0: Kó tó pe náà wá.
1: Kó tó pe náà jáde á wá mọ́lẹ̀ gbò bí iná ìjọba ló náà ṣe máa ń mọ́lẹ̀.
0: Àwọn tí wọ́n bá gbọ́ wá sí ọjọ́un fìtílà làwọn wá sí ọjọ́ máa ń lò tó rá lẹ́nu ẹ máa ń ṣe wá sí ọjọ́un.
1: Alẹ́ ṣẹwárí fìtílà àwọn máa ń bepo sí e. Àwọn ìyá wa mọ́ bẹ kó sí fìtílà máa wá gbé káàkiri yípo nulé kí mọ́lẹ̀ lè wà ká lè ríran.
0: Ó lágbà ó kàn yín mọ́ mi.
1: Orúkọ tèmi ni ìyá Ronke láti ọ̀gá ńlá wáyà.
0: Ẹ ṣeun ma.
1: Ẹ kú ètò.
0: Yes ma, ayé ń lọ, àmì fọ́lò, ayé ń lọ, àmì tọ̀.

0: yìí ká máa padà bọ̀ bó bá dọjú ajé monday lágbàá lọ́lọ́run lágbàá lọ́lọ́run.
1: ọjọ́ ọmọ sàlá o.
0: sàlọ́kì àjọṣe ni. aisha adédọ̀kun àjọmú wá séjú ìsétì ìgbọ́yìn làárọ̀ yìí.
1: ọjọ́ ọmọ tuntun ọmọ adé tuntun.
0: Mo sún mo dẹ̀ sáyìn. Ọjọ́ Mayde òjìnà máa lágbà lọ́lọ́run. Ká tún pàdé. Tìyámíyọ̀ Adébáyọ̀ lóko mi
1: o.
0: Ó ta sínú ẹlẹ̀yìn olólùfẹ́ mi ń pè mí.

0: Radio me. That's 12 FM wa okay. Gbogbo igiba ń wọwé ní gbọ́, igi ọ̀pẹ ò ní wọwé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀kẹ̀, ó pọ̀.
1: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
0: 32 FM 94.9, à ń fẹ̀ ní gba gbogbo ayé.
2: Ẹ kú ọjà o.
3: Ẹ káàbọ̀ o.
2: Ìyá bíi ti ń síbò nìkan.
3: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wà ní látàárọ̀.
2: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mú ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wàá dáa.
3: Bàbá ọkọ mi kẹ̀ sí mọ́ wo ojú orí yín tó bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ì ta nǹkan kan.

0: lọ. Kí ni mo ti ẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
1: Kí ni tó dé ó polówó ọjà rẹ ni.
0: Mo polówó èrè yóò wọlé náà ni ì ti rẹ ni bi mi.
1: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ yá bí ti sin.
0: Bàbá ọkọ mi kò síbi tí mi ò ti dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ì tún bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
1: Ìyá bí ti sin. Ìwọ lọ sọ ọjà rẹ lófò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
0: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: Ikon koso de o bale ade biti, atirira kode sin.

ẹ kojú mọ gbogbo àgbáńláyé. Ojúmọ ti mọ wa lónìí, ojúmọ aláyọ, ojúmọ dùnú, gbogbo ayé mo kí wọn lólódì ẹnìkọ. Ayé mi my life. Mọ̀kọ́ ọmọdé mọ̀kọ́ àgbà lágbà, ẹ kú ojúmọ ń bẹ̀ wọn. Mo kẹ́yìn bàbá gbogbo ẹ̀yìn mọ̀mọ́ mọ̀mọ́ gbogbo yín mo kí o. Ẹ̀dùn káàbọ̀ sórí àkọ̀tún ètò yín ètò wa ètò ẹgbọ̀rọ̀ mi rò. Níkànnì àmọ́ ń búgbẹ́ mọ 32 FM 94.9. Ebi Samanti gbedunle. Eti ma gẹgẹ bi se wa lori eto yi. Baba ti dori agbagbe. Owo Olorun ba mi oke la ko gbogbo nkan wale. Eyun ni dokan owo balẹ ta fi ma fokan balẹ se gbogbo nta ba se. Se ma be lori eto yi. Ebe la ti je kan ti olagbara na o ma po na l'Olorun Oba. Tori pe ma gbaye ma gborun apa Olorun Oba nikan loka. Olorun loba le wi le se la ba le se le wi. Ibare la ju ka to bere eto. Ibare la ju laarin eto. Owo re la ko gbogbo eto le baba tun pari eto. Ka bi o se olodun to ma re oba mi adigun aro. E to lo ni. E to po Olorun lele buru ke bon se foju wo.

0: lẹ́ntàn yín.
1: Yàbá sílẹ̀ o, kí a sá orí o.
0: Ẹ̀kún ní pani lójú òsì ní pani lásọ. Àtòsí àtẹ́kùn ní káàdé máa bẹ́ lọ́wọ́ bá mi òkè, kọ́ máa fi sọ̀rọ̀ ẹnìkọ́
2: kan wá.
0: Ìṣe agbóniláwọ̀ bí ẹ̀wù. Tó bá débẹ̀ lómi kò ní mọ̀ nǹkan.

0: ètò kan bẹ ti mo gbé wá láàárọ̀ yìí ṣùgbọ́n mo gbọ́dọ̀ fi èyí ṣe kìlọ̀ ọ̀nà tí wọ́n ṣe lọ́wọ́ ní wáyà kébù nìbàdàn àǹfààní bí wọ́n ti ń ṣe ọ̀nà ẹlẹ́lòmíì lò ẹnìkan bẹ ní agbègbè ọ̀gá ńlá ẹ sáàmù ọ̀gá ńlá lásokùn kankan ládùúgbò ó ti ta ilẹ̀ fún bàbá wa kan láti ó lé lọ́dún kan sẹ́yìn wọ́n ra lẹ̀ ní 3.5 million naira lọ́wọ́ rẹ̀ ẹni ọlọ́run ni bàbá tọ́ra lẹ̀ yálà káàrágó bàbá ń bá kí àwọn ọmọ ni wọ́n ń bọ́ wọn egun bàbá ò gbé láti lè ṣiṣẹ́ dàbí alárànmọ́ kèrè ṣe pé òun ò lè ṣe dáadáa o ṣùgbọ́n ó ti jókòó ti ṣe ọlọ́run ọlọ́run sì ní káwọn ọmọ wọn yàn kí wọ́n yanjú àwọn ọmọ wò pé bàbá níbi ọ̀rọ̀ dé dúró yìí ẹ já wá àyè kan tá àmọ́ sánwó rẹ̀ tẹ́yìn náà ọmọ ọdọ́gbọ́n bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ lọ́wọ́ pè nílé kíkọ́ wọ́n dàbí ọgbọ́n gbà náà wọ́n ralẹ̀ wọ́n ralẹ̀ 3.5 million naira àwọn ajẹ́ńbẹ̀ lọ́tún ajẹ́ńbẹ̀ ló sì wọ́n gbà tí wọ́n ó ń lọ bí 4 million naira ilẹ̀ yìí bẹ́lẹ̀ ẹ wá yọlẹ̀ fún mi nínú plọ́ọ̀tì méjì ya abala abolẹ́ yọ fún mi bẹ́ wọn yọlẹ̀ o ọdún kan kọjá sẹ́yìn sẹ́yìn wọ́n wá gbọ́ pé ti ti ọ̀nà bọ̀ wọ́n bá nílẹ̀ ti dowó ń bẹ̀ wàhálà má de nǹkan mọ̀ sẹlẹ̀ wọ́n bá ní bàbá ó wá gbé owó rẹ̀ padà ní o èyí ló fà á tí mo fi ní adéwálé ọláfọwọ́sọ ọlọ́ọ̀bá olùkọ́ yá máa pe àwọn ẹjẹ́ǹtì kí wọ́n máa bọ̀ ní gbogbo tí ẹjẹ́ ń bẹ̀ pátá ni wọ́n wàá pọ̀ hàn ìwé bẹ́lẹ̀ bàbá yìí tí wọ́n fọwọ́ sí báwọn talẹ̀ fún lóòótọ́ ẹ wá yọ pọ́ṣọ̀ tí ẹ̀ fún nù méjì kò sáà ní kó méjèèjì pọ̀ abalábo ni kó mú bẹ̀ èyí ò ló dogun o bó ṣe wá dogun yìí ní kẹ́jẹ́ tá a pè wọ́n bí wọ́n máa bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sáà kiri ní kíjokíjo wọ́n dọ́dọ̀ àwọn bàbá wòlíì tí wọ́n ṣiṣẹ́ ọlọ́run lójú méjèèjì tí wọ́n mú nǹkan mọ́ nǹkan wọ́n lọ bá wọn bẹ́ kí wọ́n dákun àrípọ́mọ àjọ mímọ́ ni bàbá yìí ni ẹ bá wa pè wọn kí wọn dákun kí wọn jájọ ṣèpàdé àlàáfíà nítorí ẹ máa gbé ọ̀rọ̀ jáde rèé wọn mọ gbọ́ mi lọ́wọ́ ní agbègbè wọn báyìí wọn gbọ́ mi lọ́wọ́ ní ọ̀gá ńlá bí mo ṣe ń sọ̀rọ̀ ẹjọ́ máa yí arákùnrin ohun wọn tiẹ̀ lágbẹjọ́rò ni eléyìí olójó inú mi ó dò dáadáa ó ń wòfin kó tó rú àjọ mú nǹkan lé àtẹ̀mí àtòhún ẹ má jẹ tàn yín ẹ jẹ́ kó yé wọn ìpàdé tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n máa pàdé báyìí bí wọn ò bá sì ti bẹ̀rẹ̀ wọn ò ti fẹ́ẹ̀ bẹ̀rẹ̀ báyìí kó sì sóore ni o kí lè sóore tí ó so kí wọ́n gé ilẹ̀ bàbá yìí fún lónìí lónìí inú kí wọ́n gélẹ̀ fún lónìí lónìí àbúrò rẹ̀ tí wọ́n da padà gbogbo iye tọ́nà tó ti ṣèwé àtò bàràǹdà táwọn ọlọ́tún ló sì jẹ́ kí wọ́n da padà ọba tán bí a bá ti dáwọ́ padà èyí fagidí ìralẹ̀ ilẹ̀ pọ̀ bí a bá ti dáwọ́ wọn padà tó pé pérépéré lónìí olónìí kò ní sẹ́jọ́ ń bẹ̀ o bí wọn bá dá padà lónìí lálẹ́ olú bó bá di jọ́ mẹ́jọ lórí agbègbè gbogbo ayé ni ó gbọ́ pé kí lẹ dẹrù eléyìí wò fún ẹjẹ́ǹtì gba tiẹ̀
1: àwọn méjì
0: àwọn kí lẹ máa pe àwọn abánira nǹkan o total package àbí kí lẹ máa pera yín
1: ẹjẹ́ǹtì ló pa sí
0: àwọn total package ti gba tiwọn bẹ ẹ mọ̀ bọ́lá ní kúkú máwọn èèyàn lọ́wọ́ lẹ̀ fún yín àbí ẹ̀yin náà kọ́ ọba ìlú kan
2: kọ́lọ̀ ń ṣàánú yín kọ́lọ̀ ń ṣàánú yín
0: kọ́lọ̀ ń fi mí lọ́kàn balẹ̀ ní mi
2: kọ́lọ̀ mọ́ kọ́lọ̀ ń ṣàánú.
0: èmi ò mọ tí máa ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti ta nǹkan tó ti lọ tán ìgbà náà lẹ́wọ̀ àmọ́ ara tí akíní ìmọ̀ tó ti dowó ẹ balẹ̀ tún gbowó lé níbo lẹ fẹ́ kẹ́ ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé ń kú olórí ẹ̀ báwọn. láti àná ni mo ti ń gba aago lórí ọ̀rọ̀ kan ẹgbẹ́ ta ló wà mẹ́ẹ̀ ti ń gbọ́ tí wọ́n fẹ́ wí.
2: ẹ máa yẹ pé wọ́n ń gbọ́ wa hello. ẹ káàró sà.
3: Pọ́ǹtì náà la ṣe wà. Ẹ̀bẹ̀ mọ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ṣe di lórí ọ̀rọ̀ tó wá di ọ̀rọ̀ ọ̀gbẹ́jọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
3: A máa sún náà ni àjọ mẹ́ta every time. Ẹ̀bẹ̀ la ṣe wà náà nìyẹn.
0: awọ ti bara kunrin gangan bi
3: eh awọ yẹ de sanaji mu awọ to don sise buruku yen na ni awọn lowo ti te na
0: awọ te won
3: awọ gangan na ojuri
0: awọ to na
3: rawa ta wa ga
0: epo eto melo
3: a to bi mere si maamu sha
0: to gbo didi owo la yin ah ilu ebo da lo to nko ni semi lagbara lo ese oju oni ti yin eshun ah Oba look if I ever want to walk, you will see. Lord,
2: I think so. In Lato said to Koja,
0: Lord, Ile, Yinchin Benny, Bang Bang, New, Lord, Wanyasi, Coco, I'm a help when you're very low.
2: Tell it about
0: me. Can you tell me your name of Fernal Law?
2: Okay,
0: everybody, my
2: baby.
0: Ah, Bobama, Nigeria. Beba Nasal, me, lower, lower. Ti won pe ilu kan da julu to wa yi lo e ma je ntan yin ise to ba se to bi ko million marun jo ni ilu yi bo ba ni authority daada o si le ko e million mewa jo
4: ju be lo
0: e ma rora yin pin mo o owo ta lo mi ko jo ati taparo ka to je pe yo pada lo wa nkan ti o ta mara won ni gbo ba ta gbogbogbogan adi pe switch off the number you are dialing
4: o
0: pa phone lenu o Oba di gbanin o yi ma ko elomi de bi pe njo to ti kokko daku bayi lo ti develop esan ti o pada gbemi re latara pe ye owo wogbo
2: stroke
0: to ba ti a wa joko ti se hin ti mi kale bi gitutu e ma ti pada atayin re bo bi
2: short e je kokko
0: be ba ti fin lo yin baun e daku e ma kie sara tori olohun o ati kokko bere nkan ko ni wahala se ma bori omo ojo gba ko iti o teyin ko jade le nikan kan
2: o la le sa si o
0: tori pe enjo re oje to wa bo mo po wa re oje ni o enjo kuro fun o to fe gbowo lo re mo po fe paro ni ro lohun pa o o ti n paro fun ni ko jara re o o ta ro ni o
2: ko jare lopolo
0: ba ba mu elomi de bi le ba wa ni bo se lo re re re re re ya wa la ni e ka be lo le le se nbe asasa bona ti ri pe igbore
2: e ta ni mo ni be
0: ni wa di pe ta lo ni le yi ta lo ni bo lo se je ibi se dake roro yo ni nto fate dake roro ninu wa di ta wa ma se ki awala je baba ko lugbadi ile kan to fe ra
2: ni be
0: ni o ti fe sanwo ni a ba pe a ke bu ye ri e ba n wa di oro le iwo ngba ta wa di omo ti baba to ni le gba to loju aye won n lo fe ta le baba atawon ma ya ti e
4: alagba
0: lai si omo baba gangan rara omo ti baba to ko le ngba to won gba to ni o lo fe ta le atawon ma ya ti e na jo ko ra won jo baba wa de baba
2: so bi ladugo nbe o ni
0: awala ni wo mo ra ko da ko o je won fi kara wa de yin mo
2: se wa le gebe je ni
0: mo gbo o boro e doju e la ro
2: ah yo wa o je da ke
0: ere ni awada ni ngba mo gbo ko re jade fun be bayi bayi lo ko baba ti e se je ile ise kan o ba di jagba lo di wahala lo bere ejo lo bere ariwo lo be ah ah
2: o so yibo si ejo
0: o to ri o wi ngba won ja lorun ni kokaye
2: o so yibo si
0: bo wa ese wa won mo ni le gangan mo ri meji ninu won baba to si ni le oku bi ma po eyo ro merin lo bi eyo kan be nlu ebo kan be le ko meji nbe nbadan ngba olorun ba jewo ara re eti be le ko gangan lo wa badan lorun ni ka kokko jo pade a jo soro se lo to le be ta le daddy o ni bo le mi se mo iwa foro le ma je nti mo bi oni odaun o la won o ta le daddy awon o won ni tete lo ko this house is not for sale be we are of 4112
2: fo
0: o ba lo ngbo o ba gbera pa lo ba roda lo gba be lo ibi to ti roda ni mo ti pe awon eleyun be ma lo be bo mo le gangan be bayi o ba de be won pe awon ri afi bi ge meji baba ti won ru photo re pon lo ni
2: o la nu po ni
0: won ni oro le la ba bere bo lo se je kile tun ko si ya di verse won la won o matale awon nje ta fe ta le fun yin lo ba do mo ti baba won gba to e ma wadi ke to ra nkan mo se to buru bi ke pe ke bu ye ni ke to sanwo avera le bi bai avera le bi bai ba wa wadi re o to di be yo de jo te wa ma kejo re wa ba mi pe ba wa dasi e dakun tori olodum fo olodum be wa ni ati kowo jo rorun debi keyan tun lo ma dawo si gbo azu e je ndi gbadagba mi ke wa rojo oja kin lo polowo oja ni keje tin ba toju oja de mo ni mo n gba awon ipe kan lati bi ije lo lati jo Tuesday mo tin gba lori oro awon omo ile eko ti won sese wole taaro ti mo gba nbo lo ti sele eje lojo aja kinde ni kete tin ba tin de o ki yin be o eyin te wa ni Akibi High School eh mo nbo lodo yin be ni se je tojo aja de mo nbo
5: bo
0: e ku kale
6: aye lo se la ti la bi ko
7: In a fast-paced world, Funke is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.
8: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
9: Shared meals like delicious jollof and chicken.
8: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
10: That's why we say, let's go home. There's food at home.
11: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor cake.
12: The taste of home.
13: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol.
14: Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
15: Growing moments are filled with chances to be active and learn.
16: Did you see, Mom? I made such a big jump.
17: Quick job, my boy. You get better with each game.
15: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
16: I feel so strong.
15: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ah, Sade, kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Wàá mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná yìí.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀.

kò ṣe tí wọ́n dà bẹ́ẹ̀ tó mọ̀ pa lọ́wọ́ ẹ tó mọ̀ mẹ́rin lọ́wọ́ lọ́mọ tí ń sọ ọyẹ ẹjọ́ ọmọ tí pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ ẹbí tí àti ahoro mo béèrè wípé kí ló túmọ̀ sí ta bá fi ránṣẹ́ sí yàn lórí ìtàkùn ayélujára facebook lẹ́ti dá ẹ lẹ́yìn ọyá ọjà wo orísun owó ìbí ògan náà ló ṣe ṣẹ̀ wá yọ̀ọ̀bá lọ wá bọ̀ wọ́n ní pé adìrẹ́ ìrànà kìí ṣe ohun àjẹgbé adìrẹ́ ìrànà kìí ṣe ohun àjẹgbé ìjọ mẹ́ pé àsàtẹ́ ẹ̀bọ fílẹ̀ la kọ̀wé ń dá àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ti máa gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ nígbà tó jú wà lórúnkún àbúrò àmà dan karim ẹ nọmba yín tí mo kọ ọ dàbí mo ṣe àìṣe láàrin àwọn nǹkan kọọkan bẹ ẹ fi sí ojú bí ẹ fi sí ìpadà ẹ fi sí bí mo ṣe ń wò ẹ ń tulé sí ẹyìn kankan náà tẹlẹ ṣùgbọn ẹ fi sí kí n tún kọ jáde nígbà ìwáṣẹ owó tí mo sọ ó jẹ́ láti ara ìgbésẹ àṣà ìsìnkú nílẹ̀ yorùbá adìrẹ ìrànà kìí ṣe ohun àjẹgbé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn bàbá wa iṣẹ́ tó pọ̀ láàrin wọn ni ká ṣiṣẹ́ àgbẹ̀ ká ṣiṣẹ́ ọdẹ tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ míì lè wà lókun gbà náà tẹ́pẹ́ oko ni wọ́n máa gbégbé ní gbóko ni àwọn míì sì lè wà nílé náà tẹ́pẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ò lọ sóko wọn ò kọ aire sóko àtoko wọn ò ti wálé àwọn míì lè rò pé ó lè jẹ́ bí òṣùpá kan ni wọn ò tó wálé bóyá ṣe máa ṣe ń gbà náà nu ṣùgbọ́n kẹ́ ṣe gbogbo náà ló máa wà ní ìdálẹ̀ o bí wọ́n bá wá dàgbàdàgbà tí wọ́n bá dògbó ẹ̀yàn tó bá wà lóko tó bá jọ́lọ̀ nípè tí wọ́n bá fẹ́ gbé wálé àbẹ́ tó wá wà nílé tí wọ́n bá fẹ́ gbé lọ sóko láti lọ ṣe ẹ̀yẹ ẹ̀ka ẹ̀yìn fún àwọn bàbá mọ́nímọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn ó ní bí wọ́n ṣe máa ń ṣe ó ní ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé ẹ tó bẹ̀rẹ̀ pé ilé náà ló wà tí wọ́n fẹ́ ṣe àṣẹǹdẹ̀ fún tí wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún irú ẹni bẹ́ẹ̀ náà tó bá jẹ́ olóyè nílùú àbí tó bá jẹ́ olólà pàápàá jùlọ àwọn tó jẹ́ ẹ̀kan ní agbo ẹ̀sìn àgbàlagbà ni wọn ọ̀dà mọ̀dàgbà wọn ọ̀dàgbà mo kú ọ̀lọ́ máa ń gbé kọ̀rọ̀ ẹnu ọkọ bó kó bá kú mọ tó gbàrọ̀ nínú oko tí ò kú mọ lérò ẹ̀ dẹ́gbẹ̀ta ọ̀rọ̀ tí gbà tí bàbá wa kan tí wọ́n kú ń gbà bá fa nìyí mo gbọ́njú kékeré ń gbà náà lọ́hùn wọ́n lu adé ìrànà fún wa ẹ wá òwe bí àṣà adé ìrànà ṣe wá wáyé lélẹ́yìí tó fi wá di òwe ọ̀nà tó gbà di òwe gan lélẹ́yìí bí àgbàlagbà bá kú àgbà tó já gbáre nítorí ẹjí kí n jẹ́ kó fi yọ wa wípé kí ṣe gbogbo èèyàn tó bá kú tó já gbàlagbà ni wọ́n máa ń ládé ìrànà bí wà rẹ̀ ò bá dáa wọn ò ní ìrànà fún un ni òwe míì tó fi jáde wípé kákú lọ́mọdé kó yẹ ni ó sàn ju ká dàgbà ká mọ̀ ní adé ìrànà lọ bẹ́yàn bá wá ṣe tó dáa tí wà rẹ̀ dáa tó bímọ torí pé ẹni ọmọ sí lóbìmọ tí wà rẹ̀ tún dáa dáadáa bí wọ́n bá fẹ́ ṣe ẹ̀yẹ ẹ̀kan ẹ̀ fún ẹni bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ ṣe ẹ̀yẹ ẹ̀kan ìrìn rẹ̀ láti ibi tí wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ibi tí wọ́n ti férúfẹ́rú fi ẹ̀pẹ̀ fẹ́ ẹ̀pẹ̀ tí wọ́n ti sí ibẹ̀ ni iṣẹ́ adìrẹ́ ìrànà ti wáyé pé agbọ́dọ̀ ra ọ̀nà fẹ́ni kó lè bá rí ibi dé sí kọ́nà rẹ̀ ó lè bá tọ́ dáadáa o bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe ni mo fi ní pé àràtẹ́ ẹ̀bọ fílẹ̀ la kò wí ń dá ìtọ́ àwọn bàbá ńlá wa ti ń ṣe lẹ́yìn lẹ́yìn tipẹ́tipẹ́ òun náà ni àwọn èèyàn wá ń ṣe ní ìsìn pé àwọn datẹ́kà tí wọ́n ń gbé òkú jọ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ káàkiri ìgbàgbọ́ yorùbá ni pé bẹ́ẹ̀ èèyàn bá dàgbà pàápàá jùlọ téèyàn bá dàgbà dáadáa kí ọ̀nà rẹ̀ bá tọ́ kí òkú rẹ̀ bá lọ geere dáadáa kó ń bà ní kọ́nu kọ́ọ̀ nínú tá a bá wo ṣàkún dáadáa tí wọ́n bá ń gbé òkú lọ àrípẹ́ tó bá jẹ́ bí àkọ́bí àbọ́mọ òkú ó gbọ́dọ̀ wà ń bẹ̀ yóò sì dúró ní iwájú kó má bàa fa ìfàsẹ́yìn fún ọkọ̀ àbáwọn tí wọ́n ń gbé òkú náà lọ ẹjí ká dé ojúde ọjà à ń bọ̀ adìrẹ́ ìrànà kì í ṣe ohun àjẹgbé orísun òun la fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ àti nǹkan tó túmọ̀ sí ẹ̀kú kalẹ̀.

Allô? Allô? Ẹtú wọlé, ó ti rẹ̀ padà. Ẹdún mẹ́rin kan àbí méjì sí kí n tó máa lọ. Ẹlẹ́ ò ń gbé bọ́ ni ò ń gbé bọ́ ni network ni.

0: FM 94.9.
1: MBT, Freight and Logistics. Iṣẹ́ wọn dára o.
2: MDT Clearing, Freight and Logistics.
3: Gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa.
2: Cargo Services wa.
3: Lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte lẹ́wù gbé gàrí.
2: Èpo pupa,
3: èlùbọ́,
2: ẹ̀gúsí,
3: ẹja gbígbẹ,
2: irú,
3: àpọ̀n,
2: aṣọ,
3: ilẹ̀kẹ̀,
2: àwọn ìwé pàtàkì,
3: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sí àwọn èèyàn yín.
2: Láti Nàìjíríà sí Europe, UK, US,
3: Canada,
2: ibikíbi lágbàáyé.
3: Kò tán síbẹ̀.
2: Ẹ̀yin tẹ wà ní Canada,
3: ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada.
2: Fóun kóun tẹ fẹ́ gbé wá sí Nàìjíríà.
3: Ìbáṣe mọ́tọ̀,
2: electronics,
3: ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀.
2: Ẹ̀yin tẹ ní kọ̀ntínà.
3: Ọwọ́ kan lákílẹ̀ kọ̀ntínà yín fún yín.
2: Bákan náà,
3: níbikíbi tẹ bá wà lórílẹ̀-èdè Nàìjíríà,
2: a tún lè bá yín gbé ẹrù yín dé ẹnu ọ̀nà yín.
3: Olú iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5,
2: Joe Best Crescent,
3: off Olutosin Ajayi Street,
2: Ajawo Estate,
3: Oshodi Isolo, Lagos.
2: A sì tún wà káàkiri ilẹ̀ yìí àti ilẹ̀ òkèrè.
3: Ẹ bá wa sọ̀rọ̀.
2: 0912-907-4004.
3: Ẹ̀yin ti Canada,
2: ẹ pé
3: +1 437-655-4402.
2: MDT Clearing,
3: Freight
2: and Logistics,
3: Assure Delivery.
4: Bóbìnrin bá lè fòpin sóyún, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ó máa sọ. Bí ẹ ti ń nàka, bẹ́ẹ̀ náà máa kàn síra wọn létí. Àmọ́ ṣáájú kó o tó sọ̀rọ̀, ìwọ náà kọ́kọ́ rí dájú kó o fi rẹ̀ sí pẹ̀ntó fòpin sóyún. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló rọ̀ mọ́ kóbìn ó fòpin sóyún àìròtẹ́lẹ̀. Lọ́pọ̀ ọgbà ó ṣeéṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu. Bẹ́ẹ̀ ló le kéré kọ́rọ̀ ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀. Ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dá àbòbó rárá. Lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ. Bàbá ẹ̀gbẹ́n ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbégbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ téèyàn bá gbé. Ìtàn kan ní láti rọ̀ mọ́. Ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí. Dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wò ni ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin. Kí ló ń tó ṣe ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mílà. Ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbèsẹ̀ tó léwu. Ẹ mú ìjì àánú yàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Imperial Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrutẹri 2 FM Laughter Fest tọdún ní. Tó bá p

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
4: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ ni.

ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí

0: ẹ̀yìn pé wọ́n ẹja mọ̀ nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ẹja mọ̀ bí àwọn àtẹ̀jíṣẹ́ ti ṣe wọlé ká sì mọ gbìyànjú láti mọ wò lẹ́yọ kankan ẹ̀jẹ̀
1: lẹ́yọ kankan
0: lẹ́yọ kankan ẹsẹ̀ ẹsẹ̀
1: ẹyọkan àbí méjì
0: ẹjì ni o
1: ẹjì ni
0: ẹjì mọ̀gbẹ̀ mi ò gbẹ́ nìkan
1: ẹjì mọ̀gbẹ̀ mi ò gbẹ́ lẹ́ta ajá fún ẹyẹ létí ń ṣe dẹ léjìléjì ọba mẹ́dùmarẹ̀ ṣẹ̀rọ oníbejì fún wa kákọ́lé káralẹ̀ káramọ́tò kọ́mọ pọ̀ jàǹtirẹ́rẹ́
0: adá
1: mapins ọ̀hún kúnlẹ̀ ẹ̀lọ́ alájà ẹkúrọ̀ lẹ́mà adẹ̀kú ìpalẹ̀mọ́ tọjọ́ ẹ̀bí yín mà ọ̀pọ̀ ẹ̀lẹ́ máa ṣe lókè pẹ̀ tọdún tí bọ̀ tún máa jù báyìí lọ orúkọ mi ni kúnlé mọ̀ pé láti lè ṣe rédíò 32 fm mouthpiece náà wà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo ṣe ń pè yín bá ẹ wà lórí ètò yìí tá a pè ní ẹ bá mi yọ.
2: Ami.
1: Ẹnìkan ló ní ká bá wọn pè yín o. Àwọn náà ni ẹ̀gbọ́n yín Mr. Oyewo. Àwọn náà ń gbọ́ yín báyìí.
2: Àmì
1: o. Àmì.
2: Ẹ bá mi kí wọn dáadáa, wọ́n kí o.
1: Ẹ sùn.
0: Amen. Ola 25th. Ola nbe de won. Ele ta fe pe. Ola nje kan won be. Hello.
2: Hello.
0: Emma crawl Emma.
2: Ekole.
0: Aku mura ola ma o.
2: Yes ma.
0: Ah se mo lu le ti so mo le abi bo wa ni.
2: Ai ti kokon so mo le ba ba ni
0: so. Olushola loruko mi ma o. Kole na de wan bi pelu mi. Ba se n ba yin soro lowo lowo an pe yin lati ile ise radio 32 FM feyin e 94.9 ni ilu Ibadan.
2: All right.
0: Ba de se n ba yin soro bayi e wa lori eto lowolowo eto ta pe ni e ba mi yo. Nibi ta ti mo n ki awon oloriwe alaye ola ti ba won yo lori ayeye ti won ba n se. Ẹnìkan ló wá fún wa ní nọ́mbà yín ò pé ká pe mọ́mí ẹ̀ ká kí wọn o fún ti bẹ́ẹ̀dẹ̀ tẹ máa ṣe lọ́la wípé aṣọ yìí ṣàmọ̀dún àṣàmọ̀dún ṣe ọ̀pọ̀ láyé nínú ìgbéga nínú ìrọ̀rùn nínú àlàáfíà náà lẹ́tì ṣe o lágbára ọlọ́run ẹni dágbe ká o àdẹ̀níwá yín tì. Orúkọ wọn ni Mr. Uthman Babatunde.
2: Okay.
0: Àwọn náà lọ ní ká kí yín. Àwọn náà ń gbọ́ yín báyìí. Kí ni ẹ fẹ́ sọ fún wọn?
2: Mo dúpẹ́ mo mọ̀ lórí ó ṣe o. Ọlọ́run ní gbàgbé òun náà o.
0: Àmì
2: o. Oyè ni tọkùn ìfẹ́ Ọlọ́run á ṣe fún òun náà lágbára Ọlọ́run.
0: Àmì o.
2: Bó ṣe rántí ọjọ́ bí ni Ọlọ́run á rántí òun náà sí rere.
0: Àmì. Ó dáa. All right, ma. Yes, ma. À ń bọ̀ lọ́la, ẹ má wọrí, a máa gbé jọ̀lọ́ fún dání tá a bá ń bọ̀.
1: Bàbá wa jẹ jọlọ.
0: Yes. Ìwọ náà lè gbóúnjẹ dání.
1: A lè gbóúnjẹ dání.
0: Kìsí pé kó lọ mọ ganu sí nìkan.
1: Ok, àkànlé ni ganu sí.
0: Àwọn ọmọ September mo mọ̀ lọ́ọ̀ fún wọn.
1: Bí àtúnyẹ lọ fi lọ́ọ̀ mi.
0: September dẹ̀.
1: August ni mi. Gbàmọ́ ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lẹ́. Ẹ kú jẹ́ mẹ́ta mà. Adẹ̀kú ìmúra ti bẹ́ẹ̀dì tẹ máa ṣe lójọ Saturday ma.
3: Mo dúpẹ́.
1: Ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ma. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa jẹun ọmọ èyí tẹ́ ti jẹ òní kúrò lẹ́nu yín. Ẹ̀yin tẹ́ wá ṣe tọdún lẹ́tún máa ṣe tó ń bọ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo pè yín láti lè ṣe rédíò 32 FM tá a wà níbàdàn. 32 FM níbàdàn.
3: 32 FM.
1: Bẹ́ẹ̀ ma.
3: Okay.
1: Gbogbo ọmọ Nàìjíríà ló dẹ̀ ń gbọ́ yín báyìí lórí ètò yìí tá a pè ní ẹ bá mi yọ. Eni kon lo ni kaba won kinyu pe ma celebrate 75th birthday yin ni ojo Saturday. Awon na ni Sona coordinator UG unique grammar Sona coordinator won.
3: Awon ma se o.
1: Won
3: pademuri afefe.
1: Yes, won gba yin bayi.
3: O ba diri ori afefe mo ma dupe o. Ah, ma se ma ku fe mi o, mo dupe pupo ire na kari.
1: Ami, ami.
3: O wa la ma jagba la ma jarugo.
1: Ami, ami.
3: A je won mo wa kale ani je nice.
1: Ami, ami, ami.
3: O dupe o my zona coordinator. Thank you, I love you so so so much.
1: Thank you, ma. Okay, ma. I'm gonna just Saturday.
3: Thank you.
1: Yeah, come, ma.
0: Yes, my man. Ah, if I should walk September, one was adorable. One they were loving and caring. You know, my mom is September.
1: Ah, bad.
0: Yeah, so September I know a lot about them. 20. What is she? Yeah, did she legends?
1: But I'm not bad, no, me,
0: John. Oh, well, but my mom's in it, you could be surprised.
1: What do you
0: want? Oh, God, you will get it.
1: I know you're working, you.
0: It's not working, my mom. Ebami let you go 32 FM 94.5 ojo pa doju oja tori ta ba ni pe eni ta fe pe bayi a le mo ba won soro lowo ki lucky wole de koni bo ni lucky o ti de o e ja doju oja ta ba ti doju oja a pada ti si waju

Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò. Ó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀ kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB, ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Off Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.

0: ọ̀rẹ́ mi ra.
1: Barista lọ́ọ̀yà. Barista.
0: O fẹ́ wá ẹ̀mí. Barista mi. Wọ́n ṣàlùfẹ́ èèyàn kan bèrè mi ní gate. I was like, ta ló lè máa bèrè mi tó máa wá mi wá sí school mi? Ta ló mọ̀ mi débi tí mo ti ń ṣiṣẹ́ tó máa wá mi wá?
1: Èmi ni o, èmi ni o, ẹkùn ni o.
0: Raf raf. Máa bọ̀ já lọ sí ibi ta máa ń jókòó sí ta ti máa ń sọ̀rọ̀.
1: O ga o.
0: Raf. Ìwọ mo rí.
1: Ṣé àwọn ọmọ iṣẹ́ wọ̀n máa ní alára jù báyìí?
0: Wo máa ti mara.
1: Nítorí tí rò gan díẹ̀ ẹ́, ariwo.
0: Èrè ni pé mo rò. Ìṣòwò mo like iṣẹ́ iná still. Mo normal, mo mọ̀ pé kò yẹ kó jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe ni. But at least iṣẹ́ tí mò ń ṣe iná mo like ẹ̀. So our teachers, ó yẹ kẹ́ máa gbóríyìn fún wa ní iṣẹ́ kékeré kọ́ là ń ṣe.
1: Ebi ilẹ̀ ti ń ṣiṣẹ́ ẹ̀, wọ́n pé ọ̀dọ̀ wa ní àwọn yẹn bẹ́ẹ̀ wọn kì í pariwo á máa bá wọn sọ̀rọ̀ ni. Àwọn ọmọgùn ní fẹ́ wọn fún kọ̀ kò sí pé wọ́n ni wọ́n lára. Máa ti wọnú kíláàsì sì gan wọnú kíláàsì everything kò sí. Ibi bí nìkan náà lẹ́yìn ti máa fa ẹni ayé lára ń bì.
0: Raf ọmọ òbòdó òyìnbó. Àwa náà ó travel out.
1: Kì í ṣe gbìn ọdún máa travel.
0: Kì
1: í ṣe gbìn ọdún máa travel.
0: Kí wá nìyẹn?
1: Àwọn kan wà tó pé wọ́n ka fìyẹn lẹ̀. Barista mi.
0: Ṣé ìṣẹ́pọ̀ tó lè ṣiṣẹ́ báyìí ṣá?
1: Barista
0: mi. Má pọ̀ mi barista mọ̀.
1: Ó dà ó dà.
0: Ó fẹ́ máa bú mi ni.
1: Kọ́lìntì nǹkan.
0: Ara ẹ̀ ò yà ráàfàrẹ́. Ibo mo ti pàdé irú ọ̀rẹ́ ilé
1: ìná. Ọlọ́run lè yàgò sí ẹ̀kọ́ tó máa yà wá àtijọ́
0: wa ti pé. Mo kàn ṣe teaching for now ni o. Mo
1: ṣì
0: máa
1: padà ṣe barista mi dáadáa. Wọ́n ti
0: wá bá Oh, by the send voice note.
1: Oh, da, pele, pele, pele, pele, pele, pele.
0: Kele ti mo ti ri e gan kilo kini, kilo.
1: Mo ko ni kin ya kin ki eni pe ti mo ti wa randi yo mu bodo.
0: Ti wa se aise. Lata je to ti de pada si Nigeria, o ma ri mi ju e kan lo.
1: Wo ona po ni so pe mo n lati lo yoju sile mo tu de won bi kankan na, kankan beyin, won gan ti mo nse na. Mo nígbà tí àtẹ́ndì sáwọn nǹkan bẹ́yìn tó tí ó gbẹ ṣe lọ nìyẹn. Bọ́ ó tẹ due to your profession mo fẹ́ béèrè nǹkan kan ni.
0: Mo sọ kí ló fẹ́ béèrè
1: rà. Pé ìgbà tí mo ti lẹ́ni mo sọ mi ìbùdọ̀ mu kíkan. Ó yẹ kó ṣe máa yẹ lẹ́nu pé mo dẹ̀ ṣe ń pa àwọn òwe gan díẹ̀ díẹ̀.
0: Ẹjọ́ mélòó náà ló lọ yẹ karamọ̀ ti ẹ̀gán pọ̀.
1: Wo ni wẹ́dà bẹ̀yẹn ibi kan gbóná ni bẹ̀yẹn.
0: Ṣèráyé
1: ló máa lọ
0: kan bẹ́ẹ̀ kó padà nsinsin.
1: Àbí kí n mú ẹ dání lọ. Má jẹ́ ṣé ó nípa lí ni? Ṣé ó nípa lí?
0: Ralph má bù mí náà. Mo ti sanwó visa àti passport mi jọ o.
1: Pẹ̀lú salary ten gbà mí. Nǹkan tí mo ṣe fẹ́ béèrè. Èèyàn mi kan ni ó ṣẹlẹ̀ sí. So ó wá ní mo ṣàní pé mo lẹ́nu nǹkan tí mo lè bá a béèrè lọ́wọ́ ẹ̀. Ó fẹ́ seek divorce. Ọkọ ẹ̀ ó wà impotent kò lè ṣe dáadáa. So wọ́n pe ṣé òun lè seek divorce fún pé ṣé ó tó torí láti lè seek fún divorce. Wọ́n ní mà bá a béèrè lọ́wọ́ èèyàn kan tí mo mọ̀. Ṣé ó tó torí? Ṣé èèyàn lè torí ń pọ ọkọ ẹ̀ ò ṣe dáadáa kó sọ pé òun fẹ́ seek fún divorce.
0: Okay, now I get the question. All right, gẹ́gẹ́ bó ṣe mọ̀ náà wípé mo kàn lè máa ṣe teaching ni, but law báyìí, orí mi
1: ni wà. Mo mọ̀ ha, àti school ni.
0: Well, yes.
1: Ibi tí ò dá ni, òun ló jẹ́ kó bá ẹbí tó wà yìí.
0: Sàpẹ̀lẹ̀ tiẹ̀. Wọ́n ṣe wà gba advice àbò gba advice.
1: Ó yà, kí lè gbọ́ náà ni mo ṣe wà.
0: All right, so under the law, it's enough reason. Fún yàn láti fẹ́ seek fún divorce. Ṣé mo pé lára àwọn valid reasons tí yàn lè fi tán fi lè grant yàn ní divorce, àwọn ground fún divorce. Tí importance náà wà lára ẹ̀. Because one of the most important things tí obìnrin àti ọkùnrin tí wọ́n fi ń come together, òun náà ni wípé kí wọ́n lè jọ wà, kí wọ́n lè máa bí. So if that is not there anymore, then kí làwọn méjèèjì jọ ń ṣe? So it's enough reason for
1: yes. O ṣáà dẹ lójú ṣá.
0: It's enough ground for divorce. Mo mọ̀ nǹkan tí mò ń sọ.
1: Ìdí mo jẹ́ mo mọ̀ pé o mọ̀ wí gan-an. Ìlú tí ò dá ló jẹ́ kó wá ibi tí
0: o ti ń fẹ́ fún. Bẹ́ẹ̀ ló sọ ń jáde kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ. Ṣé tí n bá bẹ̀rẹ̀ sí ka section 1 subsection fún MB báyìí? Wo lọ́ wà lórí mi o. Iṣẹ́ tíṣà tí mo ṣe
1: ìlú tí ò dá ni o. Wọ́n ka section 1 section 2 school bi.
0: Rav ṣé kí n ra pọ̀ fún
1: ẹ? Èmi máa jẹ pọ̀ fún yín bi.
0: Ààrẹ
1: òjà àwọn jẹun ara ń jẹun
0: kọ́ báyìí. Kí n jẹ́ kí n máa
1: báwo ni láì báwo ni
0: everything fine.
1: Ọjọ́ máa ti ń lọ.
0: Pé kí ni Rav wà á ṣàfún mi kàn kó tó lọ.
1: Sure àmọ́bẹ̀ kó nǹkan dání wá. Wọ́n lọ́jọ́ tí ń lọ ní
0: ẹlẹ́nu gbọ́rọ̀ wọ́n ló mọ̀ mo mọ̀ kó tó fẹ́ sọ gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀.
1: Ó yá náà.

0: Kami cua ucuno yato.
1: Ucuno yato, tapi gono yato.
0: Boleh?
1: Wono de o kan ja mi so tun ja mi so si eh bo se wole tun se o fe fucking ni mo mi nu
0: ise ti mo gba niyan
1: e mu mo bo no stand
0: e gugu yen si wa e gugu o ti lu
1: to ba loyun be yen ko ye ki eyan kon tun ma ki ni kiku ki
0: come again mi gba nkan to so dadan be yen come again
1: o le ni to ba loyun se kun ko ye kon ma se be yen at least wa ra ma rap se mi die die
0: abi se emi ni ko mo n gbo ni eni
1: to ba loyun na mo ti loyun
0: wow
1: mo ti loyun now
0: osu melo wa ni o so yen fun mi tele
1: o ti wa 1 month 3 weeks
0: wow se oko e na ni
1: bawo lo se nsoro bayi se eni ti o ni nkan mokunrin so so ma n fun yan loyun
0: ma gbo a si ma bi lowo yawo le n pe bolo ti oyun
1: yawo
0: oko e le na la ma bi
1: kilo mi so n ba mi ni nkan kan po mo ni se bi wo ni se wo ko emi ati eni kokko ni by the way se eni ti o le se so le fun yan loyun
0: adura e gba na adura e gba to tin wa
1: adura wa gba
0: to tin wa omo na
1: adura wa jo gba ni kuro n bijo
0: adura wa gba ni toto ko si wahala she be o shuka ti o se meta pe na she
1: yes now of course
0: swala lovi oro ti o ba mi so ngba yin mo ti se iwadi mi lori e nipa ti divorcing
1: okay
0: yeah so gba ti mo be lowo nkan mo pe ma mo ni awon eyan gan ni connection go kaakiri ati bi ati abroad everywhere gba ti mo je seek for advice won ni o to to gbàtọ kò tí lè ṣe dáadáa mọ tí ò lè takú tí ò lè ṣe nǹkan kan
1: bẹ
0: ti daṣẹlẹ o lè file divorce wà jẹ win kò sọrọ nbẹ o mà ti rẹrin yàtọ inú mi dùn bá ṣe fẹ kórìnà ló ti padà rí o.
1: So I think tí bá délé máa pe lọ́yà mi máa sọ fún wọn máa gba lẹ́tà lọ́wọ́ lọ́yà mi ṣe ń lọ sí I am going to serve him that paper to the bank.
0: Ṣé kò ti wá yájú
1: owó ọ̀dà? Kí ló fi yájú?
0: Tó bá ṣe fẹ́ náà ni.
1: Ó yẹ kó mú kájọ wá.
0: Ṣóri tí mo ṣe èmi ti play.
1: Ó ti yẹ ọmọ yẹn máa fẹ́ feel yẹ. Ó máa feel present.
0: Kò tẹ̀ ó máa dábàá bẹ́ẹ̀ mọ̀ láti mọ oyún. Ó dà bẹ́ẹ̀ ó tẹ̀ ó dà bẹ́ẹ̀. Bọ̀ ìmú kàn wọ́n pò ti yájú kò tẹ̀ ṣe fara pọ̀ pé ó ti pẹ́ náà tẹ́tí jọ wà papọ̀ nkankan bẹ́ẹ̀ mi ò kan júná anytime ní mo wà available anytime
1: tó bá ti rẹ́dí. Èmi máa yanjú ọ̀rẹ́
0: má
1: ti fún ní divorce paper ǹsì ètò kù ti tán.
0: Ṣé kúrò mẹ́rin wo ọ̀nà ọ̀rẹ́ bí táyé fẹ́ kórìnà ló ti padà rí yìí àbí ká tún.
1: A máa tọ̀ pẹ̀ náà
0: ná
1: o ti yẹ
0: nǹkan tí mo ṣe máa ń gbádùn ẹ
1: nìyẹn
0: màmá wọ̀rẹ́ ìgbà tó jẹ sọ pé ti ní oyún ṣùkọ àti ọ̀sẹ̀ mẹ́ta ìṣèbí mi náà ni náà mo ní.
1: Awùdẹ̀ tún bèrè lọ́wọ́ mi irú bèrè wo ni
0: kò sí ọmú kọ
1: babe kúrò jọ máa ṣàwárá mọ àwọn àwàdà tí ò ṣe mọ.
0: Ọ̀dà kò sí wàhálà oya ẹ kájú sáré iṣẹ́
1: òpin ẹ̀. Stop baby stop now.

0: chin.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is not for me.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Ajá wú lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wú lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbí mọ́lẹ̀. Yímù. Asúre tuntun ò ní súre kọjá ilé. Àrùn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gbà wọ́n wè mọ́. Ọ̀gá dírẹ́bà mọ́ sì se ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ, àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nkétata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè má. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
9: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
11: CDK.

0: 2 FM, 94.9.
1: Káàbọ̀ sí àkọ́tún ètò ẹ̀pàdé apostélì. Orúkọ mi ni apostélì Olúwaṣẹ́wọ̀n Lájídé látinú ìjọ House of Prayer and Power Ministry. Ayégún Olómi Irewolile Zone 1 Ọ̀kándé ní ìlú Ìbàdàn. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ní ìkànnì yìí. Àpèlé orúkọ mi nínú ẹ̀mí oní ẹ̀rọ ìgbàgbọ́. Mo ń wọlé pẹ̀lú ọwọ́ ìsọtẹ́lẹ̀ tó gbóná ní àṣálẹ́ yìí. Ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, súnmọ́ dí ẹ̀rọ rédíò yẹn. Jẹ́ kí ẹnìkan kó sọ fún ẹnìkejì, kí ẹnìkejì kó sọ fún ẹnìkẹta wípé bàbá ẹ̀rọ ìgbàgbọ́ wà lójú iṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Àti wípé ètò alágbára tí wọ́n ń dúró dè náà ó ti gbìnàyá. Mo ń sọ tẹ́lẹ̀ fún ènìyàn ìgbà nílé. Èyí tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ tèmi. Àní lórúkọ Jésù ti Násáráìtì, ìdáwọ́lé Ọlọ́run ìpè mi tí ó fún ọ ní ìtura ojú ẹsẹ̀. Bó o ti ṣe ń ṣe àmì bàbá àti màmá, mo ní kò gbà bẹ́ẹ̀. Yes, àwọn àsomọ́ ogun, àwọn àfarakó ogun ó fà ayé lára rẹ nínú àyànmọ́ rẹ. Bó o ti ṣe ń ṣe àmì àní lórúkọ Jésù ti Násáráìtì, mo ní kó fò jáde bẹ́ẹ̀. Ẹrù wíwo lágọ̀ ara rẹ àní lórúkọ Jésù ti Násáráìtì, mo ní kó bọ́lẹ̀ bẹ́ẹ̀. Yes, àìsàn ọjọ́ pípẹ́ nínú àgọ́ ara rẹ àní lórúkọ Jésù ti Násáráìtì, mo ní kó gbẹ dànù bẹ́ẹ̀. Òkè ogun nínú ayé rẹ, mo ń bá òkè yẹn sọ̀rọ̀. Àpèlé orúkọ tèmi nínú ẹ̀mí ni ẹ̀rọ ìgbàgbọ́. Gbogbo òkè ogun nínú ayé rẹ, mo ní kó ṣí dànù bẹ́ẹ̀. Àwọn tán ní ò ṣe é ṣe nínú ayé rẹ, bó ti ṣe ń ṣe àmì nínú mọ́tò yẹn ni, nínú ọ́fíìsì ló wà ní, lórí ìrìn ni, àní lórúkọ Jésù ti Násáráìtì, mo ní kó di ṣíṣe é ṣe. Ẹ̀wọ̀n irin tó di ayé rẹ, tó di àyànmọ́ rẹ, tó di ìṣerére rẹ, mo ń sọ tẹ́lẹ̀ fún ènìyàn igba, ènìyàn 200, àní lórúkọ Jésù ti Násáráìtì, mo ní kó tú kúrò lágọ̀ọ́ ara rẹ. Mo gbọ́ àwọn àlá ibi tó o lá, àlá ogun tó o lá, iṣẹ́ burúkú èyí tí wọ́n jẹ́ fún ọ, àní lórúkọ Jésù ti Násáráìtì, mo fagilé bẹ́ẹ̀. Ọrùn ìrànlọ́wọ́ lórí rẹ àní lórúkọ Jésù, mo ní kó ṣílẹ̀ lórí. Gbogbo ènìyàn nínú ilé tí ń gbọ́ mi nínú mọ́tò ni, lórí ìrìn ni, bó o ti ṣe ń ṣe àmì, mo ní kó onírírí iṣẹ́ ìyanu. Yes, àfẹ́yíká ìjì ìyanu kó fẹ́ nínú ilé yẹn, kó fẹ́ nínú mọ́tò yẹn, kó fẹ́ lórí ìrìn yẹn. Gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi, ìdáwọ́lé Ọlọ́run ìpè mi fún iṣẹ́ ìyanu, mo ní kẹ̀bẹ̀ sí ń gbà bẹ́ẹ̀. Ẹnìkan ní òun wo ló ń gbọ́ láṣálẹ̀ yìí, ohun apostélì Olúwaṣẹ́wọ̀n Lájídé, ẹni tí àwọn èèyàn tún mọ̀ sí ẹ̀rọ ìgbàgbọ́. Yes, òróró iṣẹ́ ìyanu ń fọ́n. Mo gbọ́ ohun tán ní ò ṣe é ṣe nínú ayé rẹ, ó bẹ̀rẹ̀ sí ní di ṣíṣe. Yes, awon angeli ise iyanu mo ran won wonu ile yen lo. Mo ran won wonu moto yen, mo ran won wonu office yen. Gbogbo eniyan ke ni ri fowo kan Olorun ipe mi. Yes, my God, egwada jina la guara nye. Eyi to ni se pelu jejere, ati loruko Jesu, ina meme ma mo lo gbejade ku me. Aso ogun ti ki se tetan gbe wo e, ala bo ku Olorun re. Daddy ati mommy bo ti se ngbo mi nile loruko Jesu, ko ni riri ominira. Aye ere o tun ni wa bakan na mo. Yes, ororo ise iyanu fun. Lati no kulu yi sinu aye awon eniyan sinu ayan mo sinu ipin awon eniyan. Yes, enikan ni baba apostoli igba kokko temi o gbo yin leleyi be ti se ngbadua mo ti ni iri ifowo kan lagu ara mi. Yes, number to ma pe mi si leyin eto fun testimony fun iju o fe wa si church program laaro Saturday abo fe sponsor program yi number to wa mo ko mi si lele ri po ko sile 081 268 6732 11 081 268 6732 11 number to mo ko mi si ni 081 268 6732 11. Yes, mo ki gbogbo eniyan nile emi ma so yi pe ako mi o ko fun ofa oro Olorun iban mi ko fun ota woli. Yes, ola Saturday ma ni agbara ro Saturday ma ni agbara ola ko gbo ninu jingu ti mo fi wole yen ni party Saturday mewa Saturday otun lai lo ma pe Saturday keta eyi ti ojo ise iyanu ti nro ni aye gun olomire wole di okande ni ilu Ibadan akori ta nsise le lori fun Saturday mewa na ni o se se so ni Saturday akoko ati Saturday ikeji awon eyan ti gba idawole idawole ise iyanu aye ati ayanmo won ti nyi pada oniruru eri ongo ohun ise iyanu Olorun ti se idi na niyan Saturday otun lai laaro to ma ni agbara Olorun mi lo ri awon irin ise iyanu ti o wopo ati ri akosile ise iwoso ise itusile iran lowo breakthrough oniruru ise iyanu Olorun ti se ni Saturday meji seyin gbogbo eyan ni mo fi we pepe si special program yen ni Saturday otun lai o ma ni agbara lati ago mejo abo aro

0: WFM 94.9.
1: Àwọn ìkà kùkùkà ń bẹ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe ń tó ní láárí rárá la ṣe kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́
2: arábàáni.
1: Látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ̀ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́. Nígbàtí bá a mọ̀ tán yín Adémọ́lá Adéjúmọ́ máa fòbèlè tó kọ̀ tó sọ́ńtọ́ mọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá a kéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin ṣòdiwọ̀n.

0: tó ẹyin ẹyẹ wa tẹ ń gbọ wa tẹsíwọ àkárí ayé inú mi tún lò pé lónìí èèyàn ńlá pàtàkì ló tún gorí afẹ́fẹ́ lórí ètò yín ẹ̀sùn yín pé tí n bá sọ bẹ́ẹ̀ fún yín tá a bá pè lákìrun dandan ni ká ba lórí ẹwọ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni o bá a mọ̀ tán Adémọlá Adéjúmọ̀ atótúbalẹ̀ kàṣàgbà sórí ètò yín arábà ni bàbá ẹ mọ̀ jẹ́ ń bá lọ́wọ́ ńlá ẹ bá mi dárúkọ yín fún àwọn tí ń gbọ́ wa kárí ayé.
1: Orúkọ mi ni ọmọọba Mọ́túndé Ọbalóyè Òtùkọ̀ Adémọlá.
0: Mọ́túndé Ọbalóyè Òtùkọ̀ Adémọlá. Orúkọ igan ó lágbára díẹ̀. Ṣé orúkọ tẹ́ ń jẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ni àbí lẹ́yìn ọ̀rẹ́ ilẹ̀ tó ń jẹ́ orúkọ ńlá tó tó báyìí?
1: Àwọn orúkọ táwọn èèyàn mọ̀ mí sí téèyàn bá ní ọgbọ́n tó bá ní òye orúkọ tó bá ti jọmọ nǹkan bí ẹrú bí ìkọyìn sí ìṣẹ̀báyé èèyàn á jú sílẹ̀. Àwọn tó mọ̀ mí láti kékeré wọ́n mọ̀ mí ní Mọ́túndé Lawrence Lóyè. Lawrence yẹn gangan ni mo fẹ́ gbọ́ torí pé kò nítumọ̀ nígbèsè ayé mi rẹ̀ nítumọ̀ nílànà
0: lọ́rọ́lọ́rọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá kù ní bàjẹ́. Ẹ bá ń dárúkọ àwọn òbí tá àti ara wọn wáyé.
1: Kí Ọlọ́run kó kẹ́ wọn ibi tí wọn bá wà. Àmá tó bí mi ìdílé Alébí Oṣù ló ti wá. Ẹ̀yà ààfin Olúfunkẹ́ Alébí Oṣù wá di aya wọn ní ní agboolé Àtìbà ti Òtùkọ̀ Ọbalóyè Òtùkọ̀. Bàbá mi jẹ́ ìran ọmọ ọmọ Òtùkọ̀ Ọlọ́run a pè ní Ọbalóyè Òtùkọ̀ ní Àtìbà.
0: Níbo ni Àtìbà yìí gangan wà? Torí Àtìbà ti ń pọ̀ báyìí nílẹ̀ Yorùbá o.
1: Ara nǹkan ìbànújẹ́ táwọn
0: ìbò amúnisìn
1: òyìnbó amúnisìn tó wá dá sílẹ̀ láàrin wa nìyẹn. Ìjẹ̀bú Ègbòrò la lè pé.
0: Ṣé Ìjẹ̀bú Ègbòrò náà ni Ìjẹ̀bú Jẹ̀ṣà?
1: Ìjẹ̀bú Jẹ̀ṣà ni àwọn òyìnbó fi tipátipá sọ́dí.
0: Sọ́dà. Ṣùgbọ́n Ìjẹ̀bú Ègbòrò ni tẹ́lẹ̀.
1: Ìjẹ̀bú Ilé Gangan
0: ni wọ́n ń pè é
1: jẹ́. Torí ibẹ̀ yẹn gan ni orísun gbogbo ìjẹ̀bú tẹ bá gbọ́.
0: Àtọ ìjẹ̀bú ti pélé ògùn náà.
1: Kò sí wọ́n bá tọ́ bá fẹ́ fi tọkàntọkàn pa ìtàn wọn.
0: Wọ́n fẹ́ sòótọ́ ọ̀rọ̀.
1: A kira wọn débẹ̀.
0: Nǹkan tẹ́ ẹ máa ń sọ ẹ mọ̀ lágbára díẹ̀ bàbá.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni torí pé gbogbo àwọn
0: tó wà. Gbogbo àwọn tẹ̀ ń sọ iná mọ̀ ń gbọ́ wa.
1: Lágbára Elédùmarè wọ́n máa gbọ́. Ó jẹ́ bó ṣe jẹ́. Ìjẹ̀ṣà tán wá fi kún. Ni pé kán fi da gbogbo nǹkan rú. Torí ńgbà wo ni ìjẹ̀ṣà bẹ̀rẹ̀.
0: Ńgbà wo ni ìjẹ̀ṣà bẹ̀rẹ̀? Gbogbo ìjẹ̀ṣà mọ̀ ń gbọ́.
1: Kò sẹ́ni tó lè pera ẹ̀ ní ìjẹ̀ṣà tó máa wá kira wọn. Pé ìjẹ̀ṣà lòun. Dúpẹ́ kó sọ pé òun sin bàbá òun sin tòlótòló. Bẹ́ẹ̀ tó wá fẹ́ kira ẹ̀ wá kira ẹ̀ délédélé.
0: Wọ́n tiẹ̀ máa ń sọ̀rọ̀ kan. Wọ́n á lọ ọwọ́ àyídá nípa kí ìjẹ̀bú Jẹ̀ṣà mọ̀ mọ̀. Bó o lọ jẹ́.
1: Ní ṣe ìjẹ̀bú Jẹ̀ṣà. Ọwọ́ àdá nípa kí oníjẹ̀bú máa mọ̀. Ọwọ́ òkí kíje bó bá kọ́ wọn oníjẹ̀bú.
0: Ṣé tí wọ́n wá ń gbìyànjú àti sọ òun mọ̀ fẹ́ lágbára díẹ̀ pé òun oníjẹ̀bú mọ̀ fẹ́ dàbẹ́ ni pé òun wà lókè àbítumọ̀ ẹ̀kọ́ òun.
1: Tàbá wo pẹ̀lẹ́ ṣẹṣẹ nǹkan tó ń jẹ ọwá ìlẹ́ṣà ikọ̀ àgbà ní àpèrè ní ẹ̀fìn kábíyèsí
0: kábíyèsí kábíyèsí kórí adé.
1: Ṣùgbọ́n ọwá lẹ́yìn ìgbà tí àwọn òyìnbó amúnisìn dé ní àpèrè tá à ń pè ní ọwá òbòkun dé ló bẹ̀rẹ̀ sí nǹkan tó ń jẹ ọwá.
0: Ta ṣáájú.
1: Kò sí nǹkan tó ń jẹ ọwá. Torí ọwá tá a mọ̀ ni òòṣà tí wọ́n ń pè ní ọwárì jagunjagun ètò jagunjagun ni. So àwọn òyìnbó náà mọ bọ́n ṣe dá gbogbo ẹ̀rú kan tó ṣẹ̀ wá gbé ọ̀rọ̀ gbogbo ìta sọ iná ojú late 19th century and 20th century.
0: Ṣé pé kò tí ì ju bí ọgọ́rùn-ún ọdún lọ.
1: Torí tá a bá fẹ́ máa sọ̀rọ̀ àwọn kan ní ajígbógun àwọn kan ní ajígiri.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn dẹ̀ ti ní àǹfààní láti rìn kiri láti bèrè pé ẹgbọ́n bo ni agboolé ajígbógun. Bo ni agboolé ajígiri. Gbogbo ẹ̀ náà àwọn okò ìbànújẹ́ táwọn òyìnbó amúnisìn sọ
0: sáàrin wa láti dàṣà wa
1: rú sí nǹkan tó ń jẹ ajígbógun sí nǹkan tó ń jẹ ajígiri. Torí pé àwọn ọ̀lú tí wọ́n ju ilé ṣà lọ wọ́n pọ̀
0: ní agbègbè ilẹ̀ ìjẹsà.
1: Kò sí nǹkan tó jẹ́ ìjẹsà. Ẹnu ìgbà tí wọ́n dé lọ́ bẹ̀rẹ̀ sí ní yí gbogbo ìlú tó ń fi ìjẹsà sí ìdí tó ń fi gbogbo ìjẹsà sí ìdí tí wọ́n wá dí pé wọ́n wá dá gbogbo ẹ̀rú. Ẹ rí tí àwọn olórí wa máa ṣe òótọ́ kò sí bí a ṣe ní jókòó.
0: Kátòtò
1: kátò
0: gbé kalẹ̀
1: a béèrè ọ̀rọ̀
0: ìtí jòótọ́ ọ̀rọ̀
1: ká wá sọ òótọ́ ọ̀rọ̀ tó wà ńbẹ̀
0: torí àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn.
1: A lè máa parọ́ fúnra wa. Mo ti rí àgbàlagbà tó sọ pé ìjọ tó bọ́ lẹ́nu mi tí

0: kegun to wa legbe be ko se to gbohun e
1: be
0: to kuro e be ibe ye ni awon ton ma ri wa bi bo ke bo lara won ton ki kon lara won agbale kon to ku be Masa Musa ton so ni mali o bo se ma wa to ba ti de bi odo awon oyo awon mogun oyo awon na ma ri pe oni bo se ma da bubo awa awon ogun ijebu agba lati wa gra gold lati wa kokola awa ko awon awon eru to ko wa awa fi replace awon eni awon baba nla awa ma fi dako to da fi jagun
1: nkan ki bi ten so you ha baba awon lewe wo le lo giri
0: mo ni anfani lati lo si lewe akoko bere ni Ogun State
1: ile Ogun
0: open All Saints Primary School and Egba Owode Grammar School. Lẹ́yìn ìgbà yẹn continue education ní Abẹ́òkúta láti fi pélé lé lórí. Ọlọ́run wá ṣe àwọn aláǹfààní láti lọ darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun.
1: Ìyẹn náà mo fẹ́ rí pé ìgbàwó gan-an lè darapọ̀ mọ́ àwọn iṣẹ́ olóògùn.
0: Lẹ́yìn ìgbà yẹn ká darapọ̀ àwa ní àǹfààní láti pé torí bàtà parí ìwé mẹ́wàá yẹn ni bàbá kú. Àwọn tí wọ́n ṣojú tán ṣe bẹ́ẹ̀ ni pé bàbá kú bàbá kú. Bàtí bàbá kú làyẹn wọn mọ̀ pé ìwọ nìkan ló kù.
1: Kì í sábà rí bẹ́ẹ̀ mọ́.
0: Lára pé ká jẹ akíkanjú ká jẹ mọ̀kọ́ tá à ń ṣe. Mi ò rò pé mo lò ju ọdún méjì lọ iṣẹ́ ológun náà tí mo fi gba ìwé ya máa kàwé lọ àwọn lẹ́yìn ẹ̀.
1: Scholarship ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn ológun.
0: Wá sí Olùbàdàn.
1: Ẹni tí ó sì gbárú ẹ̀ yọ jẹ́ tó dá ṣámúṣámú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀.
0: Nígbà tó fi ní ká máa lọ, wọ́n ti ṣe admission ní àwọn yunifásitì admission wọn ṣe kò sí jáàmù gbà yẹn
1: o. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ torí pé wọ́n ti sọ fún mi pé if you can get admission, bring it. Yóò àti parí admission kò sí bó ṣe kọrí sí Owaládé kọrí sí Poli. Gbogbo certificate mi lání fọ́ọ̀mù lọ bá rí sá yóò à qualify bó ṣe wọlé nìyẹn. Ṣé wọ́n ṣe ti parí ND gbogbo padà tó yẹ kí gbogbo ká níwo tí mọ̀ kí tú gba UI lọ kí lọ ṣe direct. Oyè yẹn ò débẹ̀ o tún padà lọ wá lọ sí Kwara Poli o ṣe HND from there. Ose tún padà wá ṣe PGD ní Ogun State University ṣe masters.
1: Owó ìjọba ni owó ológun
0: kò
1: sì ní bàjẹ́ kò ní bàjẹ́. Ẹgbẹ́ òwádìí iṣẹ́ ológun ọjọ́ náà lọ́hùn-ún àti tìsín kí lè rí sí òjìrí. Wọ́n gbé yín káàkiri.
0: Ẹ̀rí iṣẹ́ ológun gbà yẹn àǹfààní wà. Ìyọ́dẹ̀ ní ẹ̀tọ́ bá mọ nǹkan tó ń ṣe rí oríṣiríṣi ẹ̀dá àjọpàdé.
1: Haúsá, Ibo, Yorùbá.
0: Àná ni mo rí àwọn èèyàn mi kájọ sọ̀rọ̀ nípa tí mo advise àwọn sójà kan sọ̀rọ̀ nípa experience mi. Kílọ̀ experience mi gbà yẹn ibi tí mo kọ́kọ́ lọ gbàgbọ́ra ayé nínú iṣẹ́ ológun yìí. Ibi tí wọ́n ti máa ń kó àwọn ọmọ àwọn ọ̀tá ìbọn.
1: Amúrì.
0: Tó ti máa ń tọ́jú ẹ̀ láti máa ń gbà lókè òkú tá máa ṣe gbogbo ẹ̀ kú kéré. Kò tí ì sí ọgbọ́n tí mo ní ni pé máa ṣoríire.
1: Àsìdúpẹ́ lọ́dọ̀ náà àdúpẹ́.
0: Wàlẹ̀ kí tẹ́ débẹ̀ àwọn tí ó jẹ́ ẹgbẹ́ mi ta bọ́ sí lọ́wọ́ tí mo bọ́ sáàárín wọn. Rí pé à ń lọ sí pátí à ń ṣe kí ní kò tiẹ̀ sí lọ́rọ̀
1: tí.
0: Ìgbà tó yá sọ pé ọmọ wo kíkà tí máa rówó rèé o. Nìkan níkẹjà ń bẹ̀rẹ̀ ibi tí àjọ ti dún gbà yẹn. So torí pé mo mọ nǹkan kọ́ mo dẹ̀ ṣe kínní ẹ ṣe TV sísọ̀ samori a máa bà wá ní mi ò ṣe. Àní
1: ọbẹ̀ lélẹ́yìí.
0: Mi ò ṣe. Ojú ọdún tí ọkọ̀ tiẹ̀ ọkọ̀ kó àwọn mínísítì pólísì wá àwọn ọlọ́pàá ọmọ ogun. Ní dájí wọ́n ti jí gbogbo.
1: Ibẹ̀ wọ́n yí po.
0: Wọ́n ti porúkọ ẹ̀ hall tá a gbé. Àbí yes accommodation area wa ninu keja be bo se idaji e ran le gbogbo asinu yard atagba
1: atomode
0: ta to ma fi dibi ago bi meso abo si mewa o ba ko awon odaran kan wa awon ma ko de se gba letter no ya ma lo sile wa wa leyin e ko te ju bi o se keta ton fun mi letter pe sponsorship awon lo wa fo o ti down kan lara awon criminal ton wa fowo ko ton wa ka won awon iyan mi o se ko won ni I think el ko gbo won lo o wa ni afani leyin gba ti mo wa so pe mi o sise mo biere biere mi o se mo otito na se major oju o se
1: bade ori epo major
0: osu keji ti o fise yen sile lati ele 80s so in fact odu keji that's 2003 mo pade kan lara won lo je dami mo lo se fi won le about 3 months ago
1: lati gba yen
0: lati gba yen lo down sikiri so yi ko ta so ni pe eyan gbodo koju
1: jo lohun lo
0: lohun lo
1: ko mo ba pada deru eyin
0: ma wo awon to pa jo bebe tojo yin awon ti won jo nta ota bo
1: awon eni
0: bi ota be ta ro lati ma gbe omoge
1: lati mu nkan
0: lati se nko won la bi ki ki ibi ti mi o le lo pe to mo ko to sele o ti lo bi ti ma lo o pa
1: ti de e ti doke
0: mo se ri ni so nsin but abe fayonsin ni pe ikojo da fun awon odo wa
1: awon omo na gbo won gbo awon obi won na si gbo
0: ri sin gbogbo awon to ni se nsin ati dale ise le lo le ju bayi tori ko si odo
1: be ni ti o se won se na ti ko se afowo owo owo kia kia
0: asiko owo yen de wa waju
1: yahoo
0: eyan gbodo kokko ni eto teyan ni imo o ni ogbon
1: lati sise asekara
0: to ba se lada awon eyan gba to wa ma fi ya awon kan wa mo bo se le
1: gbe ti e kale
0: so
1: iwo ye kan ju ola wara wara
0: ya to to wa lati ko gba ya si sin
1: ha baba o lagbara die e ma n saba so nkan kan te ma tenu mo gan papa lori itakun aye lu jara e ma so pe ife meje abi nkan lo wa atapame afapame o daye o yilagbo ile ife ati be be lo e ba ni tan mole si e ba ni tan mole si
0: dari oro ife
1: toro e ba pori sun yo ba ni gbogbo tin je fe o
0: ife be ni
1: to
0: lo je to fi je ori sun ni pe awon eto akoko
1: ni bere pepe
0: bere pepe aye to wa di pe
1: lati teludo
0: to wa di pe oko gbogbo won ojo seri awon oyinbo yen kon ton se popo lati da
1: ni baje
0: lati ba nkan wa je kilo je ife kilo je agbole te o ba mo nkan ton je agbole a mo nkan ton je ife te o ba mo nkan ton je agbole eni oni mo nkan ton je ife
1: boya te ba salaye fa won olugbo wa
0: tori pe ngba mi ti ba ra won ba bi nkan ba ni pe o gbọdọ sun sa kini kan nkan ba je ni akọ ma wo pe bo la won eleyi ti ri opolo ti won
1: awon kan ti enkunle ki lona bi kan lenu jo meta yi na gbe ti gbo
0: sori ni kekere mi mo yi ba ki se ni agole ti todo mi o ni ati ba o tori awon oyinbo ti da gbogbo eru ko ti gbogbo ere to wa
1: nbe eku ere
0: ati gbogbo nkan se ba
1: se bayi
0: gbọrọ ko lo atade nla to wa be gbọrọ ti ji ko
1: an bo lori oro ade na
0: now ki la ko ni agbele akoko da bi igi igi osan to wa ni eka
1: be
0: to ni eka igi yẹn tó bí ẹka yẹn tó bá lọ síbi tí àgbà rè àwọn ẹka yẹn tó jẹ ọmọ ẹ àwọn wò pé ah bàbá wa tó lọ kò kú sí fọ́tò
1: ngbà náà lọ́hùn
0: kò sí lẹ́ka dẹ́nsìn tá à ní rí àwòrán tí wọ́n fi sí ara òkè láyé ìgbà yẹn nǹkan táwọn bàbá wa ń ṣe ni pé tí olórí ẹbí bá kú àwọn gbẹ́nàgbẹ́nà á pè wọ́n á wojú òkú yẹn á yalẹ́rẹ́ àwọn agbésẹ́gbẹ́ kan ìtumọ̀ ẹ̀
1: bàbá mi
0: ó kárẹ o ọrún rẹ o má padà lẹ́yìn mi o kíní kan àwọn ẹ̀ka yẹn náà bí wọ́n ṣe ń lọ síbi àgbá rẹ̀ àwọn
1: tó jẹ́ tiwọn
0: a tún mú wọn a ṣe eré yẹn a gbẹ́sẹ́gbẹ́ bàbá ńlá yẹn ẹ lè wọn compound kan tó yẹ pé gbogbo bẹ̀ a wá to eré yẹn ìyẹn ni wọ́n ń pè ní family lineage bí wọ́n ṣe
1: tó
0: okùnbí a tó ní ti àkọ́kọ́ ìfẹ́ ọ̀dáyé gbogbo àwọn bàbá ńlá wa ìgbà yẹn bó tẹ̀ yẹ pé a gbọ́ nínú ìtàn pé wọ́n padà lọ ni wọ́n rọ̀ wá wọ́n padà lọ ṣùgbọ́n wọ́n wá lè ṣe gbogbo bíi eré wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tọ́ ṣe ṣùgbọ́n táwọn jàǹdùkú yẹn dé tó bẹ̀rẹ̀ sí ní dáhùn láàmú ní ìfẹ́ ọ̀dáyé ló di pé gbogbo àwọn nǹkan àṣẹ ìpèsè tó ti wà ńlẹ̀ olúgbóhùn gbogbo àwọn nǹkan àgbà
1: bẹ́ẹ̀ lọ
0: ilé òrìṣà àgbà yẹn ló wà àwọn ọ̀tá yìí máa ti ń bọ̀ óyá ẹgbẹ́rún yìí abẹ́sí ní kọ ló di pé a kò lọ síbi kíní wọ́n bá tún rí pé àwọn ọ̀tá tó ti fẹ́ sún
1: wọn kúrò ńbẹ̀
0: a tún kó lọ síbò míì àwọn ọ̀tá bá tún fẹ́ dúlẹ̀
1: bá tún tẹ̀síwájú
0: bó ṣe dé ilé ìfẹ́ yìí níta pé ilé ìfẹ́ yìí
1: tò ní ìta àmọ̀ tí gbogbo wa mọ̀ yìí.
0: Torí ìgbà mi táwọn èèyàn bá lọ pé ilé ìfẹ́ orísun ìfẹ́ orísun pẹ̀tí ilé ìfẹ́ yìí ìṣòrísun. Ìyẹn ló yẹ ká mọ̀ torí pé nígbà mi ta bá dá gbọ́dọ̀ fó ó wà nínú ẹsẹ̀ ẹ̀fá náà ṣùgbọ́n àwọn èèyàn wa ti ń fi àgàbàgebè
1: gàwé ẹ̀
0: mọ́. Mo rántí ìgbà kan tí bàbá aláàfin òòṣà ọyọ
1: ikú bàbá yèyí
0: wọn ní kí wọn pè mí tára wọn fẹẹ rán mi iṣẹ kan lọ sí ìlú ìfọyín pé kí lọ sójú wọn bẹ mo rántí pé bí mo ṣe débẹ mo yẹ tán fi mí ṣe àfihàn pé ọmọ àtibá láti ìjẹ̀bú wọ́n yẹ gbọ́ àtibá tí làwọn obìnrin ẹbẹ̀ sí ní kọrin pé àtibá lónìí ìlú wọn ibẹ̀ yẹn làwọn àgbàlagbà gbogbo àwọn tó tẹ̀ ìjọba ń bẹ̀ wọ́n ṣe gbọ́ àtibá wọ́n mọ ọmọ tó jẹ́ kànṣẹ̀ ń báyé
1: ibi tí wọ́n ti wá
0: gbogbo wọn kíá tí wọ́n tò sí mi lẹ́yìn wọ́n tẹ̀ jẹ́ ọba aládé níbẹ̀
1: bàbá wa ni
0: gbà síwájú ni nǹkan tó jẹ́ àtibá bẹ́ẹ̀ àtibá yìí gbà táwọn òyìnbó wá torí àmọ́ ìmọ̀ sọ fún èèyàn kan pé kò sí bí àpèrè tí àwọn òyìnbó yìí ò tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ tí ọ̀yọ́ aláàfin yìí elédùnmá rẹ̀ bá wa ṣe wọn ò rí tọwọ́ bọ̀ ṣùgbọ́n wọ́n fọwọ́ gbà wọ́n fọwọ́ gbà àwọn ò rí iṣẹ́ ṣùgbọ́n wọ́n ráwọn fúlàní láti fi lò
1: rẹ
0: ọlọ́run tètè bá wa ṣe wọ́n
1: tó fi lò.
0: O bí ọ̀rọ̀ ti ìfẹ́ ṣe rí
1: nìyẹn
0: so tẹ bá wo agbolé tó ká kò sí family house abẹ́wọ̀ báyìí sí kò sẹ́ni tí tá bá wọlé ọ̀dọ́ kan a ní fọ́tò bàbá
1: ẹ̀ fọ́tò
0: grandpa a ní ẹ̀gbọ́n ẹ̀ tó bá dá sí
1: bẹ́ẹ̀
0: kò sí láyé ìgbà yẹn ìyẹn ni wọ́n fi wá tó di
1: èrè
0: tó fi wá di òrìṣà wọn
1: èyí
0: tó bá wá ní nígbà míì alágbára bá lọ á pe àwọn èèyàn tó jẹ́ tí wọ́n fẹ́ràn á wá ṣe ìpèsè á wá pe ẹlẹ́dàá ẹ̀ sí ẹ̀kú èyí ló máa ń di eégún ilé. Eégún ilé. Tó dáhùn ọ̀pọ̀ máa ní àwọn ti gbẹ̀sìn ìjọ̀gbọ̀ ṣé àwọn saudi òun sin òòṣà wọn ni tí ọba kan máa sọ pé ẹni tó bá ń sin òòṣà pé ó lọ nú iná ṣe àtìrẹ́ nìkan tó lọ kí ló dé ok wọ́n ti fi gold wọ́n ti fi diamond wọ́n ti fi kọ́ ọ̀run kí lẹ wá ń dúró ṣe inú wàhálà yẹn ṣe gbọ́dọ̀ lọ báyìí kẹsì ti máa lọ síbi tí wọ́n ti ṣàlùjọ́ náà
1: níbi tí gold wà ó
0: ẹ tàn ló wà nú ẹ̀sìn ó jẹ́ bí yẹn ṣe mímọ̀ pé nípa ọ̀rọ̀ ìfẹ́ yẹn ó ṣe bí ní ló dáadáa bí o rò pé mo dárúkọ inú ifá fúnra rẹ̀ rí professor ìdòwú ọdẹyẹmí of blessed memory wọn ka àwọn nǹkan tí mo kọ lórí facebook ó wá pè mí ó ní nǹkan tí mo kọ yìí wọn ní àwọn ní ansa fún the first president of ifá international ifá religion ní irú ansa báwo ó lórí gbogbo àwọn nǹkan tí mo explain yìí tí mo tún sí ta lórí facebook yìí wọn ní kárírà wọn wá ń béèrè àwọn kan lọ́wọ́ máa bẹ̀rẹ̀ ṣàlàyé pé
1: bó ṣe jẹ́ nìyí
0: wọn bẹ̀rẹ̀ sí mú ẹsẹ̀ ifá kankan jáde nídìí ẹ lásìkò tó bá kì í ru ọ̀bàtà lábà ẹ a máa ní onílé pópó bẹ̀tẹ̀ àwọn èèyàn máa sọ báyìí a ní odùdúwà lónìí pópó ìbò olórí ẹ̀jẹ̀ pópó pópó yẹn ni apákọ republic of benin apákọ togo ibi ó yẹ bí wọ́n ṣe gé mọ́ra wọn lọ́wọ́ apákọ togo apákọ republic of
1: benin
0: benin mo fa established there ife atakọmẹ ife afakọmẹ pẹ̀lú wà ti threat látòkè yẹn tó súnmọ́ bẹ̀ lọ́gbẹ́ra tó fi di ife àbúrẹ́ gbogbo àwọn tó wà ní gbogbo ìkírun ẹdẹ they are new today torí nígbà tí threat yẹn tú tó rí pé threat yẹn bọ̀
1: wọ́n tó sún
0: láti wá ibi tó máa hide sí ibi tó kìí tì wá tó lè dáàbò bò wọ́n àkànlú bẹ̀bẹ̀ àtẹ̀lú bẹ̀bẹ̀ ló ní èkìtì àwọn èèyàn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn ibi tó ọ̀dáyé nìkan ni ò sí àwọn èèyàn ń bẹ̀ kí ìfẹ́ yẹn tó débẹ̀ lẹ́yìn ọ̀dáyé àwọn èèyàn ti ń tàn àwọn èèyàn ti ń tàn bẹ̀ orísun yìí làwọn bàbá wọ̀ fẹ́ kó parun tó fi ń gbèsà tó fi ń
1: gbèsà káàkiri
0: bí pé èyí lè fẹ̀ yìí ṣe bí ìgbómokun ló ń jẹ́ tẹ́lẹ̀ àwọn ẹlẹ́fọ̀ ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn ni baba ńlá àwọn ọba lufọ̀n àwọn ti wà kífẹ̀ tó dé ibẹ̀ so wọn náà máa tọ̀tọ̀ a ní ojú òde gbogbo àdúgbò yìí
1: òde bẹ́ẹ̀
0: so but ìtàn yẹn ẹni tó bá lọ́gbọ́n a rìn láti wájú òótọ́
1: àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ ń gbìyànjú àti ṣe àkọsílẹ̀ rẹ̀
0: tọ́tún kan wá dùn mí ni pé bàbá aláàfin ilé tó máa rí
1: ọ̀hún
0: ó dùnmọ́ kíkọ́ sí oníjọ́ kan tí màá tí wọ́n ìtẹ́ ẹ̀ṣẹ́ ọjọ́ kan afẹ́ ló bí ọjọ́ méjì tọ́nu ọmọ yìí táì alẹ́ màá kúrò màá wá bàdàn dọ́kejì
1: a
0: ti bẹ̀rẹ̀ pé ṣé mo ti ń bọ̀
1: lọ
0: wọ́n ní time fún mi and he promised that òun lòun fẹ́ kọ kínní lé lórí
1: ọmọ wọn láǹfààní ẹ ọlọ́jọ́ fi dé
0: bá mi ti ro àbá yẹn sìn tí òyìnbó ti gbárin mọ́ fámìlì wa lórí ta bá ń sọ̀rọ̀ àní talélẹ̀ ṣùgbọ́n tàgbà ta bá bẹ̀ lọ wọn pé bá omi tiẹ̀ yín jẹ́ tó bá ti dárúkọ ẹ̀ bá wa sọ ìtàn tí ẹ fún
1: mi tó ti wá bó ṣe rìn
0: torí ẹ ló yẹ pé gbogbo òkè ó dàbí irú ilé ṣàbá yẹn sí mo fi ṣe example yóò fẹ́nu àìtẹ́lu àwọn àgbààgbà tó wà bẹ́ẹ̀
1: o
0: bẹ́ẹ̀ bó ṣe jẹ́
1: láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́
0: bàbá ọwọ́ àná àlọ́ opportunity láti pàdé ara wa ní judicial panel of inquiry ní 2016 mo dẹ̀ ní opportunity láti kíra mi lójú wọn láti sọ nǹkan tó yẹ kí n sọ wọn bèrè lọ àwọn ọgbọ wọn mọ ọ lè sọ
1: pé kò rí bẹẹ
0: báwo ni ò ṣe ní níbẹ torí pé lẹ́yìn oníjẹ̀bù kò dẹ̀ tún sí ọba ń gbogbo àdúgbò yẹn. Lẹ́yìn oníjẹ̀bù lọ́jà òbe ẹgbọ̀n àbírí. Lẹ́yìn lọ́jà òbe ẹgbọ̀n àbírí ó dẹ̀ tún kọ
1: oṣù.
0: Lẹ́jà lọ́jà ìgbòjẹ̀bù. Lẹ́yìn lọ́jà ìgbòjẹ̀bù gbogbo boundary line yẹn lọ́jà Màyín ló ní gbogbo ẹgbẹ́ àjọ onídu wọ́n pè ní oníṣàánsì. Gbogbo àwọn tó kù the fragment area the highest accessory title tó wà ń bẹ is Olú. So but gbogbo nǹkan ti.
1: O ti yí baba ìkóríta wo gan lẹ darapọ̀ mọ́ àwọn oníṣẹ̀ṣẹ̀ torí Lawrence lẹ fi bẹ̀rẹ̀.
0: Ó dàbí ọ̀rọ̀ bàbá màá rí fa sí màá yí sọ̀rọ̀ nípa bàbá aláàbò. Bàbá ní ìṣẹ̀ṣẹ̀ gbọ́ àdúrà ìṣẹ̀ṣẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní ìṣẹ̀ǹbáyé ó ti fẹ́ yí padà ó ti fẹ́ di nǹkan tó fi ń ṣe jẹun jẹun o. Nǹkan tí wọ́n sọ ní bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ni ìyá ẹni ìṣẹ̀ṣẹ̀ ni orí ẹni ìṣẹ̀ṣẹ̀ ni ìyá òun ṣe nǹkan tó ń jẹ́ òrìṣà. Pé àwọn tí wọ́n fẹ́ máa lo jìbìtì nǹkan ìṣẹ̀ǹbáyé wa fi jẹun náà pariwo ìṣẹ̀ṣẹ̀ kiri. I tell you one thing, it's an opportunity, let me say it. Bàbá kọ lẹ́tà sí wọn sí gómìnà pé kọ́ díklẹ̀ òrìṣà dé.
1: Gómìnà ti bẹ́ẹ̀ báyìí.
0: Gómìnà yìí ni wọ́n sọ sí mo wà. Àwọn kan náà dẹ̀ gbégbèsè wọ́n kọ lẹ́tà pé ìṣẹ̀ṣẹ̀ dé. Ibi ìwà yẹn náà ti wá bá mi pé bàbá mo ní the question is kí ló ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀. A lè máa tọra wa. Ṣé bí ìrántí àwọn baba ńlá wa là ń sọ. Bàbá dẹ̀ ń sọ fún mi pé àwọn tó lọ darapọ̀ mọ́ ìṣẹ̀ṣẹ̀ yìí àwọn Mùsùlùmí tí wọ́n la tán àtàwọn Kírísítẹ̀nì tó ń la tán ni wọ́n ṣe.
1: Ni wọ́n ganu sí.
0: Ó fẹ́ ba ìṣẹ̀báyé jẹ́ pé òun sì. Tó bàbá mo ti understand the punishment of apostasy àbúrò náà yẹ ń pè when you convert from Islam.
1: Okay.
0: That the punishment is dead. Ẹnu bàbá kọlọ́nba mi fẹ́ràn
1: bàbá
0: kò sí nǹkan tí bàbá ọ̀hún bí mi sọ. Ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ yọjú sí wọn. Kékeré ni bàbá mi ti fẹ́ kí n mọ̀. Nígbà tí màá fi meet wọn àgbo mo ti fẹ́ parẹ́.
1: Bàbá àgbàlagbà yìí.
0: Bẹ́ẹ̀ni àwa di playmate. Ẹni pé tán bá rí mi kò sí nǹkan tá a jọ ń sọ.
1: Wọ́n nífẹ̀ẹ́.
0: Bàbá tí ìbá ṣe bẹ́ẹ̀ bàbá àjùbá ti da gbogbo ìṣẹ̀báyé ọ̀yọ́ lú torí àwọn tí wọ́n fẹ́ kó yí gbogbo nǹkan ó kẹ̀yìn sí wọn.
1: Àwọn ẹlẹ́sìn.
0: Àwọn ẹlẹ́sìn ọba Bímbọ́lá tó ṣẹ̀ débẹ̀ yìí kò ṣọ́ra. Torí pé oríṣiríṣi nǹkan náà máa gbé wá fi lọ. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ tó kí bàbá jẹ́ ni tó máa jẹ.
1: Ìjẹkújẹ.
0: Ìjẹkújẹ ni kò yẹ kóró wà ní Ọyọ ẹ lè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ọyọ fúnra ara bàbá ló lọ mẹ́gba ìdá yẹ pé wọ́n sọ fún bàbá tẹ́lẹ̀ pé ẹ báwọn ṣe máa cancel kí ni bàbá dẹ̀ sọ wọn pé kò possible pé oro ṣẹ̀báyé ni ìgbà tó rò máa dìde àwọn ní Magana yẹn wọ́n kó kí ni ìgbà yẹn náà fẹ́ ṣe wáàsì tọ́lọ́jọ́ lójú ọ̀nà àwọn olóró. Bàbá yẹn gbọ́ fúnra rẹ̀ ló kú sí Lọ́yọ̀ bàbá sọ àwọn èèyàn rẹ̀ tó testify sí bàbá fúnra rẹ̀ lọ mú ẹgbẹ́ ọkọ àwọn palace boy gbogbo yẹgba fúnra ara bàbá ló nà wọn ní àtòrí.
1: Kí lè fẹ́ dàbẹ̀rù sí.
0: So tí bá ṣe bẹ́ẹ̀ ọdún egun ìbá ti lọ gbogbo ẹ bàbá yẹn ọjọ́ ẹgbẹ́ ti. Olódùmarè fún ọba Bímbọ́lá ní ìmọ̀ òye láti máa da nǹkan tó bá ń lẹ̀.
1: Ìkóríta wo lèyí darapọ̀ máwọn olóríṣàdé yìí.
0: Ṣẹ̀rí ọ̀rọ̀ olóríṣà.
1: Ẹ sáà lọ sọ́ọ̀sì rí.
0: Bẹ́ẹ̀ni Ẹ́bẹ̀tì Kádúpẹ́ lọ́wọ́ Elédùmarè.
1: Bẹ́ẹ̀ni Kádúpẹ́ lọ́dọ̀.
0: Bàbá sọ̀rọ̀ church kò sí nǹkan tó wà nù Bíbélì tí mi ò mọ̀. Bàbá sọ̀rọ̀ mosque kò sí nǹkan tó wà nù Quran tí mi ò mọ̀. Ètè mi wá yàtọ̀ sí àwọn Muslim nítorí some of them àyà tán Quran wọn ò mọ mí ni ẹ̀. Èmi bí títẹ̀ mi ti wá yàtọ̀ ni pé èmi ò ka Arab Quran. English translation lèmi ka to je kin ri achiri pe iwe ebiti ni bible ni o ka kere mu fe ka from genesis to revelation up to five times iwe ebiti ni ko si be yan se le kifa titi o wa kifa pe won ni kan mu ori eyan kan tori pe ko gbohun pe kan be ori e o wa nu mejeji in bible no kura beta won ton je sheik ton je afa ton je pastor won ni gbenu lo bi ti olohun to wa nu bibeli to ti wuwa baje awon afa na o ni gbenu lebi ti ala to ti wuwa to ti wuwa to ju ti asitani lo so ko temi mu oni pe okan mi ori mi ati wa mi ati won ti awon baba nla mi o ni emi mo ni o sa mi ati sese mi yeah, because in sin tabawo aye gba yen ni ba ni kekere awon baba alawo ton ma wa sodo baba mi atawon gba yen na awon alafa ma wa baba mi o se o won ni iwe yen o ti aba iwe ogun ni otiko baba baba alawo se wa awon pastor wa awon imam wa but one thing I discover ni pe awon ton ma wa ju nu awon afa ati awon
1: pastor
0: awon bi olugbohun to wa nu iwe yen la won ma nko awon bi ase to wa
1: afose
0: so o wa je o wa dun you know je kon banijo kon sin pe iwo awon baba lawo wa to je pe won to line awon na ti to line awon pastor ati
1: afa
0: afa ma mo wa nkekere gbogbo as at early 70s mo igboju mo won or late 60 gbogbo imam ti mo ma ba fa ti mo mo gbogbo lo loko gbogbo lo nise gbogbo babalawo ti mo mo n ba e si to loko e si ti o nise e ba ko babalawo mewa jade nsin agile ma fi ri kan tabi meji gbogbo awon to ku won ti fi se full work. Oh, they let you full work because woman needs his inside here.
1: Benny.
0: Like a Bayan Kekere. Number 10, you have a shade to shake him. I want to my mom. The quay jelly, my man, but you see,
1: what you mean by my loop?
0: You come up on me, but I report. Oh, no, any problem. Oh, no, no, any of our car. Pepper, your name, do go phone.
1: Woman, Luria Mula.
0: I shall draw, I shall wear.

ẹnikala o ọtún olúwawo lẹ ìbàdàn olóyè ewéńjẹ adégoróyè igi àdùbí agbẹfẹgorí ìtẹ ọmọ dídá wa màá gún màá tẹ onísùlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ máa jẹun bí ẹmí rí ọjà tẹgbẹ rẹ ń tà ní wọn gbé kalẹ lọọta ó ṣòwò gbéyàwó òré rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọdọ ewéńjẹ àdùbí ọtún olúwawo lẹ ìbàdàn bí bàbá àṣàlẹ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewéńjẹ àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ àdùbí ọ̀tún olúwawo lẹ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: Ọlọ́run gbogbo ọjọ́. Ọlọ́run ìgbà gbogbo. Ọlọ́run àsìkò gbogbo. Ọlọ́run lórí ohun gbogbo. Alágbára Israẹli. Ọba tó tó gbójúlé. Ọlọ́run tó tó fọkàn tán. Ọba àwọn ọba. Ògori forúkọ ọmọ rẹ. Olúwàgbà ọ̀pẹ wa. Olúwàgbà ẹ̀yìn wa. Tala fẹ́ fi ọwé. Tala lè fi wí ọ. Tí ì bá ṣe àánú rẹ. Tí ì bá ṣe orí ọ̀fẹ́ rẹ. Tí ì bá ṣe títóbi rẹ. Kí ni ká máa wí? Alátìlẹyìn wa. Ògori forúkọ ọmọ rẹ. Àánú rẹ ló dẹ̀ ń ṣiṣẹ́
1: o.
0: Alágbára Israẹli.
1: Ìṣagbára wa.
0: Kì í ṣagbára wa o. O ní kì í ṣe mi máa ṣe. Kì í ṣe agbára wa. Kì í ṣe ti tóbi àwa. Àánú ló fi bá wa ṣe o bàbá. Ibi ó sì wá dé. A ó mọ pé a lè débẹ̀ o. Olúwa o. Mo yin ológo. Ògo ni forúkọ
1: rẹ.
0: Olúwàgbà ọpẹ́
1: rẹ.
0: Nígbà tá a ronú. Àwa rí pé ọ̀rọ̀ wa tọpẹ́.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: A ronú débẹ̀ ni o. Awo olọ́tún.
1: Awo
0: olósì. Awo ọ̀pọ̀ òjò tó ti rọ̀. Tí ilẹ̀ ti fàmú. Awo ọ̀pọ̀lọpọ̀ ìjì. Tí Ọlọ́run ò jẹ́ kó gbé wa lọ. La fi mọ̀ wípé. A ọ̀pẹ́ ló yẹ. A ọ̀pẹ́ ló yẹ. Àwa láyé. Àwa láyé. A ọ̀pẹ́ ló yẹ. A tún wà láyè tó dá. Olúwàgbà ọ̀pẹ́ wa. O kan ṣe mi kí n máa yin ọ. O ṣe mi kí n máa gbé ọgá. O ṣe mi kí n máa ṣọpẹ́ sí ọ. O ṣe mi kí n yin orúkọ
1: rẹ. Ọba àwọn ọba.
0: Màmá yìí ṣó ti gbómi ẹ síbi rédíò. Ẹ ti fi owó tí mo máa ní kẹ fi sí.
1: Ṣé ẹ ti fi sí?
0: Ṣé ẹ ti bu iyọ̀ yẹn náà sí? Very good. Tó bá wá ní àná tí ọ àgàgà yín tí mo pín òróró fún yẹn ẹ fi sínú ẹ. Yé ẹ̀mí àwọ̀ lè sọ nǹkan kan fún mi. Alágbára Israẹli bá mi sọ̀rọ̀. Ó ní òun fẹ́ tún ìṣe àwọn ẹnìkan. Òun fẹ́ dáwọ́ ìjì tó ń dà wọ́n dúró. Olúwa lòun fẹ́ dá sọ̀rọ̀ tó ju àmì wa lọ. Jọ̀wọ́n pé àwọn ọ̀rọ̀ kan wà tó ju ẹ̀mí èèyàn lọ. Tí èèyàn gan máa sọ pé tóun bá kú ó bẹ́tà. Àwọn ọ̀rọ̀ tó máa ń ṣẹlẹ̀. Tí àwọn ẹ̀dá máa sọ pé ikú yájú ẹ̀sìn. Àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀. Tí èèyàn ó ti lo gbogbo ọgbọ́n inú ẹ̀ tí ò ní ṣe ṣe. Àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀. Tí a máa wo wípé kò yẹ kí ló ṣẹlẹ̀ lójú ẹ̀mí o. Ẹnìkan ṣó àṣà mi. Ọ̀rọ̀ ẹbí Olúwa kánsù ẹ̀. In the name of Jesus.
1: Amen.
0: O gbọ́ òkan lójijì. Alágbára Israẹli sọ pé ẹnìkan nílé iṣẹ́ bread. Ó ní ìgbèsè ti lé ẹ wọlé. Olùwà fẹ́ ta. Alágbára Israẹli ní kí n sọ fún ọ. Pé ìjì ni o. Ìjì kan ló ń jà ọ. Wà á rí oríṣiríṣi kan ló kàn ṣẹlẹ̀. Tí ò yí ọmọ. Olúwa ní kò lọ́ra àpò iyọ̀ kan. Ó dídí àpò iyọ̀ ni o. Tó bá tira kó pè mí. Alágbára Israẹli ló ń fẹ́ tu ọ sílẹ̀. Olúwa yóò tu ọ sílẹ̀. In the name of Jesus.
1: Amen.
0: Wọ́n ń bá mi sọ lórí obìnrin
1: kan.
0: Tóyún rẹ bá ti pé oṣù mẹ́dí àbọ̀. Tó fẹ́ máa lọ bí mẹ́ta. Oyún yẹn á tún ṣẹ́. Ayé wa fẹ́ lórúkọ àgàn. Alágbára Israẹli ní kí n gbàdúrà fún ọ. Mo gbàdúrà. Ìjì àgàn nìyẹn o.
1: Ẹni tí a gàn.
0: Ẹni tí ayé ń gàn. Tó wá ṣọ́ọ̀tì sàgàn. Ìjì kan nìyẹn
1: lọ́dún.
0: Ó máa ń jẹ lómi. Ó jà bàbá wa Abraham. Àti ìyá wa Sarah. Tóbi pé nígbà tó ní Genesis 15. Bàbá yẹn sọ fún Ọlọ́run pé ṣé bó ṣe máa lọ ni. Ọlọ́run ya lọ wá màálù ọlọ́dún mẹ́ta. Lọ wá àgbò ọlọ́dún mẹ́ta. Lọ wá ewúrẹ́ ọlọ́dún mẹ́ta. Lọ wá òrìrì àtẹ̀yẹlé. Ó yá là wọn. Ẹ ìmájè lónìí màálù ọlọ́dún mẹ́ta. Àgbò ọlọ́dún mẹ́ta ewúrẹ́ ẹ̀mọye mílíọ̀nù tó jẹ́. Ó dẹ̀ sáré wa. Ṣé rí tí jì àrọ́mọ mi bá jẹ lómi. A fẹ́ gbé létà tó ṣàfihàn ọmọ
1: bí. Ó gbé ta.
0: Ẹnìkan jẹ́ ń gbẹ̀dúrà. Ìjà ọmọ bí yẹn. Olúwa bá wí.
1: Ami.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ṣé tó bá dé ìkoríta
1: kan bẹ̀rẹ̀.
0: Àwọn ìjì kan wà.
1: Ìjì.
0: Tó jẹ́ wípé ó máa ń kóni lẹ́rù lọ ni.
1: Yóò kóni lẹ́rù lọ.
0: Ó máa ń kóni lógo lọ.
1: Pátápátá.
0: Ó máa ń kóni níṣẹ́ lọ. Ó máa ń dọ̀rọ̀ ẹni ru. Jẹ́ ká lọ yin bàbá tí bẹ̀lẹ́ yìí wá kí wá sọ̀rọ̀ lórí ẹ̀. Orúkọ mi ni Wòlíì. Aio. Ajílóore. Atamátàsè. Tiléṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders.

0: The Bash in the Pomor. It's 2FM 949. At 4.9, let's be a temple. Miliki Express, the lady, the details in Lamfani, I take bang warning. Lock on your car. Don't tell me I like Banyu. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí marugbó ta kí mímú lọ́dọ̀ asúngìrì ìṣàràjọ gbọ́rọ̀ tí wúlò fún gbogbo ọmọ tó mọ̀. Bàgọ́ mọ́kànlá bá ró kangó.
1: Bàbá kan ní mọ́ wọn.
0: Á sùn ìtẹ́.
1: Bàbá kan.
0: Kí wọ́n àwọn nǹkan tí mo tún mọ́ wa lónìí. Yàtọ̀ sọ̀rọ̀ King Sunny Ade ta ti gbé yàn.
1: Má jẹ́ faragbá wẹ̀lẹ̀, má jẹ́ kú kí n tọ́kù, má jẹ́ faragbá wẹ̀lẹ̀, má jẹ́ bá wọn dúdú lágbọ́n mi ẹ̀dùn máa ṣe mí láṣẹ
0: pé. Ẹ̀lẹ́bẹ̀ wọn kú ìkàlẹ̀, mọ́ ń bọ̀ wá. Ẹ̀wọ̀n gbádùn orin ìsíwájú sí dáadáa mọ́ ń bọ̀.

0: history iṣẹ́ rẹ̀ ohun tó ti ṣe sílẹ̀ ni ó jẹ́ káwọn èèyàn sọ wípé ẹni yìí wà trustworthy a fẹ́ gbéṣẹ́ fún kí làwọn nǹkan tí wọ́n fi lé sọ wípé èèyàn kan ó ṣe é fọkàn tán àwọn nǹkan kinní wọ̀nyí a gbúdọ̀ ba lára ẹni tí ó ṣe é fọkàn tán àwọn nǹkan mẹ́wàá kan wà tó jẹ́ wípé ẹni tí ó ṣe é fọkàn tán á ba nǹkan mẹ́wàá yìí á bà lọ́wọ́ ẹ̀ tá a bá ti bá mẹ́wàá wáyé lọ́wọ́ ẹ̀ o kì í ṣe ẹni tó ṣe é fọkàn tán kí làwọn nǹkan mẹ́wàá ọ̀hún kí nìkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ wípé a gbọ́dọ̀ ba lọ́wọ́ ẹni tó ṣe é fọkàn tán wọ́n ní wọ́n pé àwíjàre kan ò sí ńbẹ̀ o gbúdọ̀ ní nǹkan mẹ́wàá yìí tó o bá ti ní nǹkan yìí tàbí tó o bá ti lélẹ̀ tó pọ̀ nínú mẹ́wàá yìí kò sí ohun tó fẹ́ fi sọ o ṣe fi ọkàn tán nídìí iṣẹ́ rẹ o ṣe fọkàn tán you are not trustworthy tó o bá ti ní àwọn nǹkan mẹ́wàá kí ni nǹkan alákọ̀ọ́kọ́ o jẹ́ ni tó o kì í sòótọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn o kì í sọ òótọ́ o wá ní káyé o fọkàn tán yẹn asáò náà nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ kó ṣáájú nínú ìbáṣepọ̀ èèyàn kan àbí kejì tá a fi mọ̀ wípé ẹni yìí ṣe fọkàn tán ni òótọ́ ká sọ̀rọ̀ ká bá a bẹ́ẹ̀ tó bá ti jẹ́ni tí sọ̀rọ̀ tí wọn ò ní bá a níbẹ̀ o ṣe fọkàn tán o you are not trustworthy o kì í ṣe olóòótọ́ èèyàn o lè ṣèlérí kó o múlérí ọ̀hún ṣẹ o ṣe fọkàn tán lẹ́yìn mi bá mú ọ̀rọ̀ mẹ́wàá tó kó lẹ̀ ẹ má wulẹ̀ làágùn jìnnà mẹ́sàn-án nínú tàbí mẹ́wàá gan nígbà bí irọ́ ni irú wọn máa ń kánjú ni ẹni tí wọ́n sáré kánjú kúrò níbì kan wọ́n ti parọ́ ńbẹ̀ wọ́n gbúdọ̀ tètè kúrò ńbẹ̀ kí ọ̀hún tó já ẹni tí bá máa ń parọ́ ẹsẹ̀ wọn èé dúró lójú kan wọ́n máa kánjú kúrò níbì kan kíákíá ni tó náà ti parọ́ kan ńbẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni irọ́ ẹni tó bá jẹ́ ẹni tí máa parọ́ kò ṣe é fọkàn tán ẹni tẹ́ ẹ bá ti máa ń bá nídìí òótọ́ ó ṣe é fọkàn tán gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ ẹ bà bẹ́ẹ̀ tó bá sọ pé báyìí náà ni tó bá sọ fún yín wípé ẹ jẹ́ pàdé ní aago mọ́kànlá àárọ̀ níbi báyìí láago mọ́kànlá àárọ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ láago mẹ́wàá aago ìṣẹ́jú márùn-ún ó ku ìṣẹ́jú márùn-ún tá aago mọ́kànlá ó lù ẹ́ ti bóńtọ̀ ń bẹ̀ tí ó máa dúró dè yín irú èèyàn bẹ́ẹ̀ ó ṣe é fọkàn tán
1: ẹni dúró dé rẹlùwẹ̀ adọ́rùn pọ̀ ìwé
0: ìbẹ̀rẹ̀ àwọn kan sì wà tó jẹ́ wípé bí wọ́n bá sọ fún yín pé kẹ wábì kan láago kan ẹ̀ẹ́kan lọ fàkókò yín ṣòfò ńbẹ̀ nítorí ẹ̀dùn ńbẹ̀ láàrin wákàtí kan wọn ò ní tí ì dé àwọn ni wọ́n sì àgírí pé àwọn fẹ́ bá yín bẹ̀ láago kan o pé kẹ pàdé ńbẹ̀ láago kan irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò ṣe fọkàn tán ẹ mọ̀ wulẹ̀ gbéṣẹ́ fún wọn ó parọ́ fún yín ẹni tí ò bá ti mọ bí wọ́n ṣe keep to time nípa agreement pé ẹ jẹ́ pàdé ń bí níyé aago báyìí tí ò bá ti lè bá ọ ń bẹ̀ láago kan yẹn tó bá gbéṣẹ́ fúru ohun tó ọ̀hún tó bá lóun ó deliver ní ìjọba ìrọ ni ń pa ẹ̀fọn ń jà yẹn ìyọ̀n lálákọ̀ọ́kọ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì.

nínú àwọn nǹkan àwọn ẹni tí ò ṣe fọkàn tán ni àwọn tí wọn ò ní tètè sọ nǹkan tó yẹ kí wọn sọ lásìkò tó yẹ kí wọn sọ ẹ jẹ́ kí n give example kí n padà sórí àwọn tí wọn sọ fún yín pé ẹ jẹ́ pàdé láago kan wọn ti wá mọ̀ wípé aago kan yẹn ò possible mọ́ aago kan yẹn kò possible mọ́ nítorí àwọn ìdí kan àbí kejì bí àwọn nǹkan kan sáré ṣẹlẹ̀ tí ò ní jẹ́ káago kan yẹn possible fún wọn láti débẹ̀ tí wọn ò bá ti communicate in a timely manner tí wọn pè yín ṣáájú aago kan yẹn ò ní work mọ́ o ṣé a lè reschedule ẹ̀ sí aago mẹ́ta torí aago kan yẹn nǹkan báyìí kò ní jẹ́ kí n lè ráyè wá ní aago kan yẹn ti communicate kìí ṣe pé nìyẹn ti máa wá kúrò nílé tán yóò ti fẹ́ débẹ̀ kó tó máa communicate o tàbí torí pé o miss call ẹnìyẹn ló ṣe rántí pé ó yẹ kó o communicate communication ó ní ṣe pẹ̀lú kó o wà intentional àkókò yẹn ò lè work mọ́ tètè gbé fóònù rẹ kó o sọ̀rọ̀ communicate ahead kìí dẹ̀ ṣe nípa pa fẹ́ meet nìkan o lè jẹ́ nípa project kan tó ń ṣiṣẹ́ lé lórí tó bá ti mọ̀ wípé timeline tó fílẹ̀ fún project yẹn kò lè work mọ́ tètè communicate ahead kẹ́ni tó ni project tó fọkàn sí torí tó o bá communicate nǹkan kan wà tó ṣe ó fi àkókò ẹni tí òun keep sí time tàbí agreement ó fi àkókò irú èèyàn bẹ́ẹ̀ ṣòfò tẹ bá ti wá rí èèyàn tí ò kí ń communicate ahead tí ò mọ bí communication ṣe work irú èèyàn bẹ́ẹ̀ kò ṣe é fọkàn tán nínú business ó lè yẹ pé nǹkan tẹ́ ẹjọ́ ṣe ó lè má ní ṣe pẹ̀lú ẹjọ́ dowó pọ̀ o ṣùgbọ́n tí irú èèyàn bẹ́ẹ̀ bá ti dánrú nǹkan bẹ́ẹ̀ wò nínú nǹkan míì bẹ́ẹ̀ bá ṣe business tẹ́ ẹjọ́ ṣòwò papọ̀ nǹkan tó ṣe nínú relationship yẹn personal relationship yẹn same thing ni ó gbé wá sínú business yẹn mọ́ trust irú wọn. Fọkàn tánrú wọn ẹni tó tún ṣe fọkàn tán òun lẹni tí ó máa ń give value beyond nǹkan tí wọ́n fẹ́ tà ẹ jẹ́ kí n fọ wẹ́wẹ́ báyìí ẹ jẹ́ kí n lo àwọn haúsá gẹ́gẹ́ bí example ẹ mọ̀ pé tẹ bá dọ̀dọ̀ haúsá tẹ fẹ́ ra súyà lọ́wọ́ wọn nǹkan àkọ́kọ́ haúsá ò lè gbàgbé láyé àwọn tán máa ń ta súyà wọn lè gbàgbé láyé wọn ó ti kọ́kọ́ bẹ́ẹ̀ bá ṣe ń débẹ̀ báyìí wọn ó ti kọ́kọ́ rẹ bíi ẹyọkan tẹ́ẹ̀ra sọ ẹnu wọn ó ti fi ra ta ó yá ẹ mú wọn ti kọ́kọ́ fi value ahead wọn kọ́kọ́ fún yín ìtọ́wò wọn ti fún yín value yẹn ahead kẹ́ ẹ tiẹ̀ tó sọ pé rajà rárá àwọn tí wọ́n ṣe fọkàn tán làwọn tí wọ́n máa ń fúnyàn ní value tó ṣe ní láǹfààní kó tó di pé ìdúnadúrà yín gan tiẹ̀ tó wọ̀ wọ́n ti máa sọ fún yín pé nínú business ta fẹ́ ṣe yìí ẹ má fún yín ní eléyìí lọ́fẹ̀ẹ́ tàbí eléyìí ni ó jẹ́ value tẹ́ ẹ̀ ní sanwó fún ẹ má pè ní ọ̀fẹ́ torí kò sọ́fẹ́ náà tá bá ronú sí i dáadáa súyà tí wọ́n fún yín yẹn kò ń ṣọ̀fẹ́ inú súyà tó yẹ kí wọ́n tà fún yín náà lẹ ti kọ́kọ́ jẹun àmọ́ business strategy ni wọ́n ti kọ́kọ́ fa àwọn nǹkan kan síwájú tó jọ ọ̀fẹ́ tẹ bá ti réèyàn tí ò mọ bí wọ́n ṣe fi irú àwọn value bẹ́ẹ̀ síwájú bring value beyond the product or service tí wọ́n bá ran oníṣẹ́ kan láti ṣe ó ní value kan tó àdì sórí ẹ̀ ẹ bá rẹni tí ò kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ àti fọkàn tánrú wọn ó yẹ kéèyàn ó máa ṣọ́ra

0: ọ̀nà tí ààfin mẹ́ntó ṣe fọkàn tán lẹ́ni tó jẹ́ wípé ó mọ nǹkan tí wọ́n ń pè ní appreciation ẹni tó mọ art of appreciation how to appreciate ó mọ bí wọ́n ṣe dúpẹ́ genuinely kìí ṣe àwọn ọpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kìí ṣe àwọn ọpẹ́ o ṣe kìí ṣe àwọn ọpẹ́ ẹ ṣe ọpẹ́ genuinely mo dúpẹ́ thank you very much kìí ṣe àwọn tẹ́ send owó sí ní whatsapp tí wọ́n ṣe thanks àbí tí wọ́n fi tí bí a bá tiẹ̀ send text sí ẹ ó dúpẹ́ wọ́n kàn sẹ́ndí tí sí ẹ ó wà ìwọ ló béèrè pé kí ni ìtumọ̀ tí yẹn wọ́n á sọ fún ẹ pé thanks bí bàbá bá mi dánrú ẹ̀wù máa lé àkáǹtì mi padà sí ọ bá ń tẹ̀ sí i kí ni owó tí mo tẹ̀ sí ọ bá ń tẹ̀ padà èmi náà ti sáré nídìí ẹ.
1: ojú rọrọ nílé kẹrọ mi bẹẹ ni mo ṣí bàtà nílé kẹrọ mi.
0: àwọn kan ń bẹ wọn ò mọ bí wọn ṣe appreciate genuinely kẹ ẹ ṣe nǹkan fún wọn kí wọn sọ pé thank you very much I sincerely appreciate mo dúpẹ́ o èmi tiẹ̀ wá ní àṣà kan lẹ́yìn tí n bá ti ṣe thank you very much God bless you abundantly wọ́n ti wá kọ́ Yorùbá same thing tí mo kọ ní gẹ̀ẹ́sì ní tútù padà sí Yorùbá. kíníkan ṣẹlẹ̀ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí pẹ́là fún ọmọ kan àti ìyá ẹ̀ ó fún wọn ní 1,000,000 lórí live stream àbí nǹkan ó fún wọn 1,000,000 ọmọ tó wá sẹ́ndí 1,000,000 yẹn sí ọmọ tó yẹn wo àkáǹtì ẹ̀ ó kàn ṣojú fúrú bí ẹni pé nǹkan kan ò wo àkáǹtì yẹn ó kàn ṣojú fúrú. wọ́n á bèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣówó yẹn ti wọlé àbí kò wọlé ọmọ yẹn wọ́n á sọ pé òun ò mọ̀ pé kóun sáré check bóyá ó ti wọlé àbí kò wọlé lówó tí ẹni tó wà ní àwọn tá a sí ń bẹ̀ gan a mọ̀ pé owó yẹn ti wọlé lóòótọ́ ó wá check ẹ̀tàn wá ní it has entered ó ti wọlé it has entered ó ti wọlé thank you. 1,000,000 1,000,000 ló ṣe thank you sí yẹn irú ọmọ yẹn bó bá jẹ́ mi mú sẹ́ndí 1,000,000 yẹn mi ò lè trust ẹ pẹ̀lú owó yẹn pẹ̀lú bó ṣe appreciate pẹ̀lú level of appreciation yẹn mi ò lè trust ọmọ yẹn pẹ̀lú 1,000,000 yẹn ìnákùnà ni ó nà tàbí kó tiẹ̀ tún lu ìyá rẹ̀ ní jìbìtì tójú ò bá ka mọ́ ńbẹ̀ hun yóò sọ fún ìyá rẹ̀ pé owó yẹn ò wọlé level of appreciation ó gbúdọ̀ máa count ó gbúdọ̀ mọ bí wọ́n ṣe appreciate pẹ̀lú inú dídùn. ọ̀rọ̀ yẹn di ó di ṣu atayanyan lórí social media táwọn kan sọ wípé bó ṣe lè appreciate ló ṣe appreciate 1,000,000 naira in this economy wọ́n sẹ̀ndẹ̀ ẹ̀ sí ẹ ó ṣe thanks.

0: Yes, a big testimony. A big testimony.
1: Àwọn tó ti pẹ́ ní koríta kò sẹ́rí.
0: Those that are still not in the judgment of no testimony.
1: Àwọn ẹlẹ́kẹta.
0: That's the third category.
1: Lónìí.
0: Today.
1: Ilẹ̀kùn ẹ̀rí sí fún.
0: Hey, make that testimony open for you.
1: Àwọn ẹlẹ́kẹrin.
0: Number four category.
1: Àwọn tí wọ́n ní project tí ó parí.
0: Those that have unending projects.
1: Wọ́n ṣe project yẹn
0: lọ́wọ́. They are doing a project.
1: Bọ́ wọ́n lè parí.
0: They cannot finish it.
1: Ohun tó bẹ̀rẹ̀ yẹn.
0: That thing you have started.
1: Kí n tó gbàdúrà ìpọ́jọ́ méje.
0: The 47th day of this prayer.
1: Wà á parí ẹ̀.
0: Amen, you will perfect it.
1: Ẹ bá ń sọ fún àwọn ará UK.
0: Please tell those in UK.
1: À ń bọ̀ ní London.
0: We are storming London.
1: Ní on the 16th.
0: On the 16th.
1: Lágbára Ọlọ́run.
0: By the grace of God.
1: Tí àwọ̀ ẹ bá ti pé 15 days.
0: By that time this must be 15 days.
1: Ilẹ̀ 16 days báyìí.
0: The dawn of the 16th day.
1: UK ló máa mọ bá mi.
0: Will meet me in London.
1: Ọjọ́ kejì mo dẹ̀ ti kúrò.
0: And by the next day I'm out of there again.
1: Ọjọ́ kan náà la mọ̀ ń lò ń bẹ̀.
0: Just a day.
1: A ti parí ìṣòro ọjọ́ kan.
0: Want to finish that VG?
1: A ṣe counseling fáwọn
0: èèyàn. Do counseling for people.
1: Adẹ́wọ̀nú bàálù.
0: I will go back to the place.
1: A tún padà.
0: We are coming back again.
1: Bó ṣe jẹ́ nìyẹn.
0: That's how it is.
1: Ọ̀run àwọn ọ̀run.
0: Heaven of heavens.
1: Ó sì fún ẹ. Ọrún àwọn ọrún.
0: Heaven of heavens.
1: Ó sì fún ọ. Ọrún àwọn ọrún.
0: Heaven of heavens.
1: Ó sì fún ọ.
0: O
1: tó ń ṣe lọ́wọ́ yẹn.
0: What they are doing presently.
1: Ó parí ẹ̀.
0: You will perfect it.
1: A ní project yẹn.
0: That your project, sir.
1: Ó parí ẹ̀.
0: You will perfect it.
1: Mo ní project yẹn.
0: Mami, that your project.
1: Ó parí ẹ̀.
0: You will perfect it.
1: Mo ní project
0: yẹn. My brother, that your project.
1: Ó parí ẹ̀.
0: You will perfect it.
1: Mo ní project yẹn.
0: My sister, that project.
1: Ó parí ẹ̀.
0: You will perfect it.
1: Mo ní project yẹn.
0: That project you have.
1: Ó parí ẹ̀.
0: You will complete it.
1: Mo ní project
0: yẹn. That project
1: o parí.
0: You will complete it.
1: Mo ní project
0: yẹn. That project you have.
1: O parí.
0: You will complete it.
1: A ní project
0: yẹn. That project, sir.
1: O parí ẹ̀.
0: You will complete it.
1: O tó ń ṣe lọ́wọ́
0: yẹn. What are the present.
1: Wà á parí ẹ̀.
0: You will complete it.
1: Wà á parí
0: ẹ̀. Amen.
1: In the name of
0: Jesus.
1: Wọ́n ní ń fa ẹ padà.
0: I must to bring you back.
1: Gbogbo ẹyin tó ń lọ sàlẹ̀ yìí.
0: Don't forget that I'm going downwards.
1: Tí wọ́n jábọ́ látòkè.
0: You have been put down on the top.
1: O yẹ padà sókè.
0: Hey, now back to the top now.
1: Ẹ padà sí
0: ibi yìí.
1: Ọrún sí fún
0: ẹ.
1: Ẹlẹ́kẹfà làwọn tó ń lé ipò.
0: Number six, those have that position.
1: Ipò yẹn.
0: That position.
1: Lórúkọ Jésù.
0: In the name of Jesus.
1: Mo bẹ́ẹ̀ fi ṣáàdùà.
0: I put it in prayer for you.
1: Ó máa bọ́ sí.
0: Hey, then you will get it.
1: Wà á bára rẹ̀ mbẹ́.
0: You will meet yourself there.
1: Ipò gíga yẹn.
0: That top position.
1: Wà á bára rẹ̀
0: mbẹ́. You will meet yourself there.
1: Wà á bára rẹ̀
0: mbẹ́. Amen.
1: Ma lọ bẹ.
0: Go there.
1: In the name of
0: Jesus.
1: Àwọn ẹlẹ́kẹje.
0: Number seven.
1: Àwọn tó fẹ́ ní ọrọ̀.
0: Those that want to have wealth.
1: Mo gbàdúrà ọrọ̀ fún ọ.
0: I pray for you for wealth.
1: Lọ ní ọrọ̀.
0: Have wealth.
1: Ìdààmú rẹ
0: tán. Your problems are over.
1: Ogójìyà rẹ
0: tán. Your family is over.
1: In the name of
0: Jesus.
1: O ti ní ẹ̀rí o.
0: You have testimony.
2: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún oore tó ṣe nínú ayé mi. Orúkọ mi Kírísítẹ́nì mi ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Látìgbà tí mo ti jọ ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wá yí padà, gbogbo lọ nírọwọ́rọsẹ̀. Tẹ̀símọ́nì àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé, ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan tajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀ tẹ́. Bàbá ìwọ ti lọ fílẹ̀jì, o ti lọ gbé ọ̀gbàǹjẹ wá. Èrò wá pọ̀ lórí rẹ báyìí. Pé kí n wá ra mọ́ọ̀tì fóun o ní o rajà kó wọ 200 yìí láyé. Mò ń rà more than 1 million báyìí. Mo sì supply rẹ̀, ọ̀run sì ń dìde ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta, a rí àánú gbà. Ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó. Tó yẹ pé trailer yẹn ó fèsì wa. Èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí, mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà. Bu ẹ̀mí yẹn sà sọ pé kí n dúró ní sẹ́ńtà ẹnu ọ̀nà lé mi kí n tó jáde. Ẹ̀mí yà tó mọ sọ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gan ta ló fẹ́ ta nọ́mbà ta ni ẹ kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọbi tí ọ̀tá mi kú sí. Ẹ̀mí yẹn sà ń gbé wá mo ní lórúkọ Jésù sẹ́ nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà. Ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún ó ti ṣe jáàbù mí ẹ̀mẹfà kò rí àdìmísàn. Ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé. Ọmọ mi rí àdìmísàn ní University Abuja.
3: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
4: Every academy of your life.
3: Àti olórí ogun ayé tèmi.
4: Every academy of my life.
3: Wọ́n máa jáde láyé.
4: Amen.
3: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
4: Ṣé die.
3: Ẹyin tó ẹ sọ̀rọ̀ ayé di olórí ogun fún mi.
4: All of you that are my academy.
3: Pariwo die.
4: Ọ̀rọ̀ yìí ti jẹ́.

0: Lord, orúkọ mi ni Olamide Lebile Fari Makure. O ṣẹlẹ̀ wípé ní last year, a jẹ owó ilé ọdún méjì, a rọ owó ilé san. O wa ṣẹlẹ̀ wípé landlord wa wá sọ wípé òun ti endure enough. O ni oṣù o fún wa ní quick notice ní June. Àwa wò ó pé níbo ni a gbé gbà. Bá ṣe ó fún wa ní ọjọ́ Friday. Bó ṣe di Sunday nìyẹn bá ṣe gba orí òkè ògo lọ nìyẹn. Bí mo ṣe rí pósítà bàbá ń bẹ̀, mo lẹ̀ mọ́. Mo wá ní bàbá gba lẹ́tà yìí kà ó. Wọ́n fún wa ní quick notice pé ká kúrò ńlẹ̀ àjẹ́ ní nǹkankan o. A àti ìralẹ̀, a àti ìṣe anything o. Mo ní kẹ ṣe o, ẹ yà wá lẹ́nu. Kẹ sọ ẹ̀gàn ìdògo nínú ayé wa. Kò pẹ́ kò jìnà. Bá ṣe bẹ̀rẹ̀ bí owó yẹn ṣe dé nìyẹn ta lọ ralẹ̀. Kò kàn pẹ́. Wọ́n ní ká jáde before December. By October, a ti kọ́ lé tán. Bá ṣe kó lọ nìyẹn ní October 28.
1: Wọ́n fún yín ní quick notice ní June. Ẹ̀dẹ̀jọ owó ilé ọdún méjì. And by the mandate of this commission.
0: Yes.
1: Láàrin June sí yes.
0: October. 28.
1: Ẹ kọ́ lé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Gba ó lẹ kó lọbẹ̀.
0: A kó lọbẹ̀ ní last year.
1: Ní last year yẹn náà lẹ kó lọbẹ̀.
0: Yes, sir.
1: Ẹnìkan na ọwọ́ síbí.
2: Stretch your hand this way.
1: Mi ò mọ ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run ìpè yìí.
2: What you are expecting from God of this commission, I don't
1: know. Ẹ̀yin tí ìtìjú ti ń kọlẹ̀kùn lọ́wọ́.
2: My shame is already knocking.
1: Ọlọ́run ìpè yìí kó yọ sí ọlọ́run.
2: Amen. God will appear to you suddenly.
3: Ògùn ló bù mọ́lẹ̀.
2: Ògùn
3: tọrọ orí òkè fi ṣe pàtàkì
2: ni. Dájọ́ ti máa ti ṣe pàtàkì.
3: Èèyàn kì í fẹsẹ̀ tẹ́bẹ̀ yẹn
2: sí. Lókè náà step there.
3: Kí nǹkan máa yí
2: padà. Àti Kristo jẹ́.
3: Ẹ̀yin ìjẹ̀bú òde.
2: Ìjẹ̀bú òde.
3: Mo máa ń tẹnumọ̀.
2: I keep her mind on it.
3: Mo máa ń tẹnumọ̀.
2: I keep her mind on it.
3: Pé ní àárọ̀ yìí.
2: This very body.
3: Wòlíì máa ń bọ̀.
2: Prophet is coming.
3: Aago mẹ́sàn-án.
2: 9 a.m.
3: Bọ̀lá làgọ̀ àdúrà.
2: We are going to read
3: the Bọ̀lá ti 8.
2: But from 8.
3: Omi kan tí mo prepare.
2: Yes, the water I prepared.
3: Wọ́n ti máa fún gbogbo
2: yìí. Don't be giving it to everyone there.
3: Àwa jókòde
2: wòlíì. Your life wait for
3: prophet. Àwa bẹ̀rẹ̀ iṣẹ́.
2: We will start the work.
3: Bí aago kan sí méjì.
2: By one between one and two.
3: Látò parí.
2: We are ending up.
3: Kò dira dání.
2: So prepare.
3: Torí wọ́n rán mi sí.
2: I am sent to you.
3: Mo lu aago
2: go.
3: Ìtúsílẹ̀ rẹ bẹ̀rẹ̀.
2: Ẹ̀gàn
3: táyé màá mọ̀.
2: Bẹ́ẹ̀ni mo ti àdó.
3: Ẹ̀gàn parẹ́. Ẹ̀gàn parẹ́. Ẹyin obìnrin.
2: Women.
3: Lónìí.
2: Today.
3: Ẹ torí ọkọ yín jáde lé.
2: Come and get up your husband.
3: Bẹ́ẹ̀ni ọ̀la náà.
2: Ọjọ́ ti wọ́.
3: Ẹyin ọkùnrin.
2: Mẹ́ẹ̀.
3: Ẹ jáde lé o.
2: Leave
3: o. Òróró tí mo fún ọ lórí òkè
2: náà. Káàlà àgéjọ
3: gbẹ̀mọ́ ti bẹ̀. Ọmọ tí ń bí abàmì
2: ẹ̀rí.
3: Mama yìí náà kígbe.
2: This man to cry down.
3: Wọ́n ní bàbá.
2: Prophet o.
3: Àbí ti lẹ́rìí o.
2: I have testimony.
3: Láàrin 24 hours.
2: We teach just 24 hours.
3: Tí ọkọ mi kú ọ̀lọ́
2: yóò fi. That the hunter left the mountain.
3: Jẹ́ gbọ́ tiwọn.
2: Let's hear from
3: him. Torí ẹ̀rí.
2: This testimony.
3: Ó ba ìmí gan
2: lẹ́rù. He respected me.
4: Orúkọ mi ni Mrs. Adeniyi Ọmọbanke láti ìlú Ado-Ekiti. Ọmọ ìjọ yín orí afẹ́fẹ́ ni mí o. Dáde

tó gbàdúrà fún yín. Ọlọ́run má jẹ̀mú orí òkè ògo tẹ́ ń sìn, á gbàdúrà fún yín. Lórúkọ Jésù, ẹ ò ní fọmọṣeṣẹ́ ìránṣẹ́ o. Lórúkọ Jésù, ẹ ò ní fayaṣeṣẹ́ ìránṣẹ́ o. Ilé ológo tẹ́ ń lépa, lórúkọ Jésù, ẹ ò ní pàdánù. Bẹ́ ṣe ń kó wa kiri láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tẹ́ ń fomi rin ọgbà wa, lórúkọ Jésù, ọgbà tí yín ò ní gbẹ o. Àwọn ọmọ yín ò ní dòkú, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú o. Èmi náà ti ní ẹ̀rí o. Ìsọ̀kalẹ̀ orí òkè ògo àwọn ọkùnrin ní ìlú Àṣejìrẹ́, ní ìlú Ìbàdàn lánàá, mo ní ẹ̀rí o. Lórí ọkọ mi o, ní bíi a month ago, ilé náà wà láti bí, mo lè sọ pé láti bí 10 years. Ọ̀kadà náà ń ṣe, ìgbà tó lọ́kadà yẹn ti sùn, wọ́n wà nílé pẹ̀lú mi, kò síṣẹ́, kò sí anything. Mo ṣáà manage, mo ń forí rọ gbogbo responsibility tó wà nílé. Ní bíi a month ago, èèyàn kan ló ṣàbá wọn oríṣẹ́, ó bá wọn oríṣẹ́ yẹn sí hòtẹ́ẹ̀lì ńlá ń bì kan, wọn ni kán máa ṣe security ńbẹ̀, a month ló ń ṣe. Ìgbà tí